0: Hello, I didn't lose, sir. Ah, we'll crew. Network, you must. Hello, hello, ma. Yo, badun. To. O di meji. Hello? Mickey Baba?
1: Pẹ̀lú ètò ìbọn orígínà, kọ́ wá lọ ní èdè papọ̀ pẹ̀lú ọṣẹ kọ́ máa fi fọ egbò yẹn. Tọ́ bá tó wá lòrọ̀ ọ̀fẹ́ láti lọ sọ́dọ̀ àwọn aláàgbò, tọ́ bá ṣe ṣe tọ́ bá ṣe alábàápà díẹ̀, irun ehoro ìbílẹ̀, ṣe ti ṣe ẹyà òyìnbó, kọ́ wá lọ irun yẹn, kọ́ máa fi sójú egbò yẹn. Ṣọlá ọba láàánú kò lò ní sábàbí.
0: Àmì ẹlẹ́lùmarè, ò dúpẹ́ o. Ẹ ṣeun bàbá wa o. Ẹ kú òde lónìí o. Hello.
2: Màkàrọ̀ yìí.
0: Ẹ kú ojúmọ́ o.
2: Ọmọọba ti já ní.
0: Tiyín ò ní bàjẹ́, àáfàá wa.
2: Ẹ ní mọ̀ ní ránú ayé
0: pé. Àmì ẹlẹ́dùnmarè àtẹ̀yìn náà o tọmọtọmọ o.
2: Gbogbo ọmọ tákàrá bá kò wọnú ikú nípò ní máa ń kó jáde.
0: Bẹ́ẹ̀ àgbà tí pa lówere o.
2: Gbogbo àwọn ọmọ tẹ́lẹ̀ kó rí ètò yìí wọn ní kú mọ yín lọ́wọ́.
0: Àmì àtàwọn tinú Abíọ̀dẹ tiyín náà o.
2: Èyí tí ó dà wọ́n láàmú rárá tí wọ́n lọ wá kára wọn òpin tí wọ́n wá sọ sínú àrò ìbílẹ̀ wọn ti ń dáná tí wọn sun kó funfun wọn bá sun tó bá pẹ nínú iná yóò funfun dáadáa tó bá ti funfun tó ti pẹ nínú iná kan ọ̀rá yọ kí wọn lọ tí wọn bá lọ kó kúná wọn wà á mú ìtọ̀ ìkásí ìtọ̀ tí wọn bá tọ̀ láàárọ̀ kùtùkùtù tí wọn bu iyì ṣe bẹ díẹ̀ sínú ìtọ̀ yìí. Ètò yẹn ni wọ́n máa fi sínú òwú ni wọ́n máa fi fojú ẹsẹ̀ yìí. Tán bá ti fi clean ojú ẹ̀ tán fún ìṣáàlá kinní tí wọ́n lọ yìí. Tán máa gbọ́ ogun tí wọ́n lọ yìí dúró ti do ogun. Tí wọ́n máa gbọ́ sójú ẹ̀. Pẹ̀lú ogun olódò ọlọ́run tí wọ́n bá rí sí lọ́la bí mo ti wí yìí. Tó bá ti máa jẹ́ tó bá máa dòjọ́ ọjọ́ mẹ́jọ wọ́n pè sórí ètò wọ́n á sọ kankan pẹ̀lú ogun ọlọ́run.
0: Kábíyèsí o.
2: Pẹ̀lú òkúrò
0: lọ́nà.
2: Tọ́ ẹlẹ́ẹ̀sì ti ń bẹ̀. Mo rò pé àwọn kan sọ̀rọ̀ nípa kòkòrò.
0: Bẹ́ẹ̀ni.
2: Èyí tí mo lè fún wọn lórí ẹ̀. Èso lára pupa.
0: So clara lára pupa.
2: Èso lára pupa. Tí wọ́n lọ já tí wọ́n lọ kúná tí wọ́n fọṣẹ́ kú pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run ọ̀sẹ̀ yìí wọ́n wà ara tán mú díẹ̀ wọ́n ara rodorodo wọ́n á fi sínú ìgò kan wọ́n ra omi ayé sí kí wọ́n máa mú ní gaasi kan láàárọ̀ gaasi kan lálẹ́ èyí tó kú ọ̀sẹ̀ yìí kí wọ́n máa fi wẹ̀ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀ràn kòkòrò ọlọ́run ń mú kú lọ́rọ̀ wọn. Ìsọjókòó tí ń fi kún nítorí ìjọba àsìkò.
0: Ẹ ṣeun.
2: Òun ni wípé ewé tá a mú wá lálẹ́ òní.
0: Ewé àlùkàyídà.
2: Gbogbo ẹni tó bá gbé tòyí lálẹ́ òní lóru ìyìn wọn kò rí yìí. Ewé yìí. Ẹ jẹ́ kí wọ́n lọ bá mi jà. Ilé yóò ní iye kí nìkan jà. Wọ́n á wá lọ tí ó kù náà pẹ̀lú ata ìjọsìn. Mẹ́sàn án fọkùnrin méje fóbìnrin. Ìyèrè náà mẹ́sàn án fọkùnrin méje fóbìnrin. Kí wọ́n sì lọ méjèèjì papọ̀ rẹ o. Ọmọ ọba ti já ní.
0: Ó jẹ́ o.
2: Tí wọ́n bá ti lọ tó bá ti kúná kí wọ́n lọ bá mi wá omi àgbọ̀ òun ni wọ́n fi dá mi ọbẹ̀ àsìkè yìí wọ́n wá lọ bá mi wá ẹyẹ àárọ̀ tútù kọ́ńkì sí mẹ́ta péré tí wọ́n fi sí tó bá ti dínà epo àti iyọ̀ wọ́n wá sọ sórí oṣù ká tó bá tutù. Ẹni yóò wá sọ̀rọ̀ wọnú ilé yóò wá múra gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lo òdì abẹ́ni tó fẹ́ jọba yóò múra yóò wọṣọ tó dá nínú aṣọ ẹ̀. Pẹ̀lú ògùn lọ́dọ̀ náà yóò wá gbé.
0: Hello.
2: Pẹ̀lú oṣù ká tó gbé yìí yóò gbé sórí tébùrù yóò wá jókòó tì í lórí àga kò sí yóò wá ṣe àdúrà sí. Gbogbo nǹkan tó bá fẹ́ pátákóòwe sínú ẹ̀ ọmọ bá ti já ní.
0: Ǹjẹ́ o.
2: Mo fọba tó náà mí mi bora èèyàn ní wí. Gbogbo nǹkan tó bá tọrọ sínú ẹ̀ kó tó di òjò ọjọ́ kẹta yóò rí sáàlì mímọ́ bó ti fẹ́ ṣe. Pẹ̀lú ògùn ọ̀nà tó bá ti ṣe tán kó jẹ́. Wọ́n sì láwọn ọmọ ẹ̀ yìí. Mí èèyàn bá béèrè fún mọ́tò pẹ̀lú ògùn ọ̀nà wọn wọ́n fẹ́ fi tá lọ́rẹ̀ ni o. Yóò wọ́n fẹ́ ṣiṣẹ́ kan ni o mi mọ bó ti ṣe.
0: Ó fọwọ́ rẹ̀ rà á ni o.
2: Pẹ̀lú ògùn ọlọ́run yóò tó lọ́wọ́ mi mọ bí ó ti ṣe. Ọlọ́run kò wá lọ́wọ́ pẹ̀lú ògùn.
0: Mo dúpẹ́ bà mí.
2: Ètò yóò ní jẹ́ kan tó kù.
0: Àṣẹ Ilédùmarè. Ọpẹ́ ló yẹrú bàbá àgbà ẹ kú òun látàárọ̀ tí yóò ní bàyẹ́. Bá ti gbé pé ọmọọba Musa. Ọba Musa dúró sí pakọ̀tì ẹ̀. Ẹ jẹ́ kí n kúkú ṣe báyìí ìbéèrè kan wà látọ̀dọ̀ ta ló gbọ́n lọ́hùn yẹn wá. kin ku fi yen kin fi card yele ko to di ko won ba musa
3: oya ara won bere kan to wa nle ni eni kan lo bere pe ti ohun ba fe to iman nira lati wa and then to ba sun lale to wa fe jito igba mi mo pada bo si pe kan ito yen mo tete wa kan pada to sara
0: ah ito tete wa o se wa de nton to sara ko tete wa
3: hmm
0: nto ye ko sele ni pe we kan to dide le to di wa eh ah padada on ba musa mo ti se oju opo le padada ati ni agba to kun
4: amma dey mi sa
0: hello
4: e
0: wo se o en le baba
4: mo kin
0: ti yin o ni baje ni yayi wo reverse
4: oro ni o se ni daro bi oko to fo time
0: olorun
4: e fo mo leyin o je nkan kan
0: ah adupe o
4: I dey push there sin gbe lagba. Tori eyin agba le ni agba to ja je weyin.
0: Yo rugba ede lo. Eyin agba le so be o.
4: To. Lori eni ti won ni to. Owa. Woto ito wa. Olorun o lawa.
0: Ami.
4: Akoko ni wi pe e je ki okunrin e ma je ka ma se mi ara wa wewo. Inu fe mi ara wu ni pe teyan ba niyawo na le yo ba gba ba lopo fun yin e tete na se ta e ma je wo fori buku ja yin tori
0: o le te wa mi fe
4: ki a ki a ko ma pe teni ke ko kun ni ma se kan ko fun si are lowo ka ma ja
0: okay ka ma ja omo ba musa ka ma ja
4: be ni tori to mi ba fe han okun ile mo o ni le bu ti en ma gbe won lo won account conf ti won lo
0: eh
4: o wa ni le na zeta
0: ah
4: yo si mo fogun nu le joko
0: ah
4: idi si mo ko okunrin ni ye o so kun ri kan to ni baloko bo se ko mo ni laye ti o ni lalafia be ni la fi ni ra gbala gbalo jo ale ti a ga tan ti o mo rin bi la gata ni mo lo fi du le daada
0: a so ba je ni awon oro yi se la gata ma nga tan ni
4: Ah.
0: Ah. Ayori,
4: e ri
0: bi
4: tusi.
0: Ti bi tusi
4: ba
0: ketan. Ah.
4: E
0: le
4: mi
0: e jo
4: ka nu
0: e.
4: Olorun ton won lo kitara be ni
0: to
4: ameja mo be to le ni oro be penalty la wa ge sinu pot a wa mu didi atari kan atule lori a get kan na furu a de get i don ni ko e ja fo ka ko le lori ta ba ti ko wo ile lori tan e ja bo mi to si mu le lori kawa si to ba ti jina dada to ba ti wa ara tutu die ni le lowo ron lamu e le mu glass cup pelu yonda to ni lowo ron na le mo mu pelu oba to ni eyin mi bi se lulu samba bi yo lu fa wa ifori to ba gbiyanju e pelu yonda to lo lori iwe ti awa mu wa ni ale igaga
0: e seun
4: iwe agupa ida eja wa lo pa ida fun awon ti nkan osu won wa mo
0: ehn
4: ti o si ti tasiko
0: to
4: ye ko dagbe
0: to sa dede dagbe losan gangan
4: a ti bo omo ogun odun
0: ah
4: to lo won o ri nkan osu mo ogun ji odun olorun mo fin ti o da se wa
0: ami o
4: ehn se wa ri te ba ti wa ri be iru lo pa ida ni ka wa wa burukuru o ka baba eje ara agbiyanju ati wa kan bi lala kan bi lala ati pode kan oto irike ba n sa ti mo gereke sori mu eyo kan re eja se kun awon ta ti ko jo kawa kunu apeta jo.
5: Mm.
4: Se mo pa ti joyan.
5: Mm.

tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: Co? Oca lugu. Oca lugu shupa.
1: Bene.
0: Ọlọ́run dá ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ògo rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ má jẹ́ a máa bínú ògo ológo. Àwọn ẹlòmíì ń ṣe bí ìgbà wípé wọ́n ju Ọlọ́run lọ. Kò dá kí ọmọ ènìyàn kó máa tàpá sí ọ̀run rẹ̀. Bọ́lá ní ṣe o mọ̀túmọ̀ ọ̀rọ̀ yẹn.
1: Ìwọ ni.
0: Ẹni bá tàpá sí ọ̀run rẹ̀ wàhálà ló ń wá o.
1: Ìwọ ni.
0: A jẹ́ pé Adé Tògo Tògo. Adé Tọlá Tọlá.
1: Bẹ́ẹ̀ni.
0: Adé Tiyì Tiyì Láàárọ̀ Tòní Ọjọ́ Jímọ̀. Agaran Oṣù tó ti wá wọ ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún 2026. Ẹyin èèyàn mi, mo kí yín pé ṣàlàáfíà lẹ wà o.
1: Àlàáfíà ni ó wà o.
0: Ṣé ẹṣin ọba ń jẹko?
1: Ó jẹko jù.
0: Bóò ni bàbá nínú ẹbí yìí?
1: Àlàáfíà ni.
0: Bóò ni màmá? Ṣé ń gbúrò àwọn ọmọ yín tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé?
1: Àlàáfíà làwọn náà wà.
0: Àwọn ọmọ wa kéékèèké tẹ já sọ́dọ̀ àwọn ẹbí yín, ṣé ń gbúrò wọn? Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ìró ayọ̀ là ń gbọ́ ní àgọ́ àwọn olódodo. Ìró ayọ̀ lẹ máa gbọ́ sí kọ̀ọ̀kan mọ̀lẹ́bí yín. Àtúndé ìṣẹ̀dá Ọlọ́run kò sẹ́ni tó lè foríko.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ díẹ̀. Ẹ jẹ́ ká rántí gbogbo nǹkan tó ti kọjá, ṣùgbọ́n ká kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Kì í ṣe wípé ká máa tàpá sí ọ̀run wa. Ó wára ojò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ́rọ bí ẹni ó sún ọmọ ti àjà Nàóró. Ilé tọ́ba àmì kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tú. Ọlọ́run ọba ló ń fún wa ṣe. Lérè ṣítúrè níwájú yín alágbẹ̀dẹ èdè mídò mídò. Ẹ̀yin náà kúkú mọ̀ mí látọjọ́ tó ti pẹ́. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ọlọ́run máa jà fún yín. Yí ọkọ mi ẹ káàárọ̀.
1: Ṣé
0: agbo eré ìdárayá lẹ ti ń bọ̀ ni?
1: Ọ̀la gbára pọ̀ ni. Ó ga jù.
0: Ó yé mi. Ó yé mi. Ìyanu ó ṣẹlẹ̀ sí ẹ láìpẹ́. Ìyanu rere ó máa ṣẹlẹ̀. Ọlọ́run rọ́kàn mi mi ní bẹ́ẹ̀ gbòlà. Nǹkan àkọ́kọ́ tí tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ń fẹ́, ọkàn rẹ̀ ń fẹ́, ara rẹ̀ ń fẹ́ nínú ọdún 2026 Ọlọ́run máa ṣe fún ọ.
1: Mi àṣẹ Èdùmàrè.
0: O ní máa wọ studio kí ó jò kó máa pa ẹ mọ́ láyé láyé.
1: Mi àṣẹ Èdùmàrè. Àmì
0: àṣẹ
1: Èdùmàrè. Ọ̀dà ẹjọ́ gùn ọ̀sán akíyín bẹ́ẹ̀ pé ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ kódà ẹ̀ tún kú ojúmọ́ mọ́. Akú ìgbìyànjú Elédùà yóò ṣe bẹ́ẹ̀ yóò dé ìgbìyànjú kó wá wa yóò dé ládé. Ojú òní ti wá o, agbóúnjẹ òwúrọ̀ yín dé ti fún tẹ̀dọ̀ròyìn òun náà là ń pè yín. Ẹ jẹ́ bẹ́ẹ̀ ni ó bá yín lára mu. Ẹ̀yẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojú òpó Facebook àti TikTok ti ìkànnì ọmọlúàbí. Ẹ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín ẹ jẹ́ kí ó máa gbéra. Ẹ máa bá wa pin ní mẹ́wàá mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ni. Ọwọ́ àwọn ọba kọ́ńkọ́ló báyìí tí ó jẹ́ ọ̀rọ̀ mọ̀ràn ni pé Yorùbá bọ̀ wọ́n ní àbúrò tó bá lọ sẹ̀gbẹ́ ẹ̀ ní hòhò. Ẹ sọ bẹ́ẹ̀ kẹ wí fún un kó ní òun mọ́mọ ti ń bẹ lẹ́yìn ẹ̀ lọ́wọ́ torí pé bá a bá ṣe ṣànà òun láṣò ní bá a bá ṣe ṣòní òun náà láṣọ̀la. Tọ́lá ní aládélájà ló kọ tèmi. Yẹ́rọ yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tó ń sọ tó ń sọ tó ń gbúra yé. Àpẹẹrẹ eré ọ̀mọ̀lúàbí wà orí yín ó wà ń bẹ̀ ohun tún dà.
0: Gẹ́gẹ́ bí ìṣe wa. Oríṣiríṣi àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ó ti wà lórí tábìlì ti fún tẹ̀dọ̀ ìròyìn láti ìkànnì ọmọlúàbí Your Integrity Station / 105.5 FM ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Bàbá mi sọ̀rọ̀ ó pòwe ó ní lérè ṣítù mídò mídò ó ní máa hùwà bí àkìtàn. Kò sí ìdọ̀tí tẹ́ ẹ lè dà sára àkìtàn kò lè débi ògo rẹ̀ dákẹ́ jẹ́ kó wá fún èmi Ọlọ́run láàyè láti ṣiṣẹ́ ọwọ́ mi. Ọya gbé e sókè látọ̀dọ̀ rẹ̀.
1: Ọdẹ jẹ́ ká lọ sórí àwọn ọ̀rọ̀ tó jáde fún ti òwúrọ̀ òní. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ ọ̀hún ọlágbára púpọ̀ púpọ̀ jù. Ojú ìwé àkọ́kọ́ láti bẹ̀rẹ̀ bá a bá lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima. Ó ní ẹ̀gbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu e se joba re o korodo pupo nitori na bo ba pada wa lekan se eyan sipo re lekeji o ni eyi dara pupo jo o si je ohun to tona eyin oju wi akoko lati gba mu nigeria n tesiwaju o nigeria o taku si oju kan so nitori na akaba itesiwaju ni orile de nigeria ro mo ta lo so yen na ngba ti abade ani gbogboro yin ko egbo laaro ni
0: orile de nigeria o ti jeje lati ni ajosepo to fese mule dada pelu orile de india bo loro yi se je ti fun tedo iroyin yi e la nfani lati gbo e sa ku kale nbe un
1: e ma ba wa bo
0: e ma ba wa ka lo
1: e je ka tun lo si ori oro miran won ni e je mo pe ijoba apapo ti orile de nigeria na ni nsalaye wipe on ti se agbekale awon igbimo kan o ti o mo ri se ewadi eleyi to yanranti lori iwa ideye si ni e so waye ni orile de south africa si orile de nigeria ta lo soro nibe nibo wa ni oro de duro sugbon bi a ba lo sodo minister nigba kan re foro won amusagbara mamman won ni e je mo wipe oro re ina ni lori oro owo owo ape kanuko bilionu lona ojidi meje o le ni egberin ru e won ni eje mo pe oro pe owo o se karu kaso owo ta lo lowo nibo wa ni oro de duro bayi se fun tedo royin ni egbo laaro ni o
0: afi ki olorun olodumare ko gba wa lowo mi lolo mi lala to nsele lorilede nigeria iwe royin daily post fun ti ojo oni oyan kedere wipe awon soja meji ati awon agbesumo mi perete ni won se konge iku ojiji nigbati iko logun leko iswap to kolu ibudo ileise ologun kan ni ipinle bondo ti fun tedo royin ni eleyi wa ninu iwe royin daily post fun ti ojo oni
1: kọlọrun oba ki o ma so wa ni wa kara nugba ni o da je ka tun lo sori ero miran won ni ipese ina ba nkan eh isese be o ti gbera to ina ba se be o fe wo gboro aye lo e to je pe ogoro morile de nigeria a wo akaba eh jije igbeladun famia ipese ina ba e to je pe o kere pin yo to egberun lona egberin megawatt e jambo oro de duro won ni ipese koko na lawujo wa o na tun gbera tan o gbera oke ipese onjije kasunko eso niyun ti e ni bo loro ma de duro kini afojusun orilede nigeria nigba ti o be to osu keta odun egbewo odun oko o le meje re iyan odun 2027 te fun tedoro yin otu egbo laaro ni
0: o ku la kaye tolani alade laja eyi ti mo ri nu we royin the punch fun ti ojo oni o so fun wa wi pe eni to je gomina ipinle kano o ti gba form egbe oselo apc ki lo fe se leyin ipo gomina abisa keji lo nlo fun nigba ta ba debe a o gbon yebeyebe tori ti fun tedo iroyin la peto yi e se ti en gbo wa
1: oda na mi do ka lo ferefe si agboselo pelu akosile aworo yen jojumele wa to jade fun ti owuro oni won ni egbo bayi o ipo ti oselo wa ni orilede nigeria ogoro awon egbe oselo to wa nile ye awon ilana omo egbe yo fukan fukan fukan poki wonu egbe oselo mi sogan won leyun o se be o wole kale sakata egbe oselo ti apc pdp egbe oselo ti adc nko o ndc nko won ni opolopo awon omo egbe oselo ti all progressives congress apc ati egbe oselo ti pdp won gbera tan won yawo egbe oselo adc ati ndc lo sugbon bara won ti nko won lo na ti salaye pe egbo odun egbe wo odun oko le meje ko buruko baje ona ma ti gba form ke ona fe gbenu si ni o se usan ni ohun soro nti e lati ipile ti keduna nibo wa ni oro e de duro baye te fun te doro yin ni egbo laaro oni
0: bako na iwe royin daily post fun ti ojo oni o ti gbe mi lo si ilu eko aromi sa legbe legbe legbe legbe ki lo wa je jade labe ijoba ipinle eko won ni ijoba ipinle eko o ti da ojo kejila si ojo ikokandilogun May 12 to May 19 fun idanwo ajoko se eyi ti ijoba ipinle Eko seto fun gbogbo awon olori jori ati gbogbo eleka jeka awon osise ijoba ni ipinle Eko koda eka ti onri se on gbogbo to ba jemo akole ati ero aye lu jara ina ni won ti kede re bayi wi pe eto idanwo yera wo awon osise lati le mo bi muse muse won se da muse muse to o ma bere May 12 to May 19 eyin osise ijoba ipinle Eko Olorun o je paasi
1: ami ase edumare o oda na e je ka tun lo sakati awon oloselo to je wi pe awon ewe o wu mi emi na se ta o lati duje dupo kan tabi omiran lagbo oselo orilede Nigeria won ni omo agege o eni eleni bota lo si nsoro wi pe e gbo famo tohun na re o duro ta koda o wa loju opo be lo wa jeje atileyin fun are Bola Ahmed Tinubu ti orilede Nigeria Eje nbu oro ode duro won ni eje me pe Jack Ridge nko ona bota bombo ni Ipinlet Rivers lapa Gusu Ibeun pe wo e fohun na eyo ni ticket egbe oselo ebu oro tun de Ipinle Gombe na kan won beun Ipinle Kwara nti won ni awon to ni nse awon abenugan fun egbe oselo ti APC nibe won se tan fun ikorajopo eti osebe ti o gboro owo se ni kowe nti e o si ora fipo re le ebu oro de duro ke wa ni igbese tohun na tun fe gbe bayi te vote loro yin ni egbo laaro oni
0: ni bayi mo ti wa ninu iwe royin Daily Post to jade fun ojo oni ojo kejo osu karun odun 2026 afi ki Olorun ko gba Nigeria kuro lowo mi lolo mi lala mi lala mi lolo asalasa baba mi kan Adedayo Idowu Akewi korin igbala won ni awon omo ologun orilede Nigeria won ti binu tan o won se kupa awon agbesumo mi meta kan koda won tun gba gbogbo ohun elo jagun tin be lowo won ni ipinle Samfara o wa nu iwe royin Daily Post e ba fe ka siwaju
1: oda je kemi o gbe wa lo sori oro kan o to ba sabombo lati akata ti o si fo won lo n bo ta o si n fowo soya wi pe ewo ewa ni po isakoso iyan o da wa duro nitori na nkan on duro toyanyan ni lati ri daju pe idije dupo ohun o se be omo bo se ye koribode e ba keji gomina nipele Eko nti e won lo na ti da form pada bayi solule egbe o ti buwo lu o na ti da gbogbo obere ti e be lowo e dixi bakan na mo ni on ki Natasha Idibia be pe oya oya e kaabo gombendun odiwo legbo selo ti ndc ebu oro de duro nipele Kano eni ka o to je po na mu gba legbe osise ni ile se are orilede Nigeria won lo na salaye ni pe adakun tori Olorun ohun ka o e phone na ni we oya afinuto lo ko si mo dije lo si legbe ma soju sofin eyin o kan won ni ipinle ti Kano ebu oro de duro ni ipinle Bauchi won ni commissioner tele ri nigba kan ri nbe o na bota bombo pe afiko na se be epo gomina ina ni o tun wo ohun na Amza ti wo gboro aye lo nipele ti Eko bere sin si akojopo awon eyan eyun fun are Bola Ahmed Tinubu ewe iroyin the nation lo gbe oju iwe akoko ikeji ati iketa e eyin na ogan ketuka so we waju
0: ni bayi mo ti ri akole kan ninu iwe iroyin the punch fun ti ojo oni nibi ti won tin so pe ijoko le asofin agba ni Nigeria ta mo si senate won ni won ti pinu lodi si awon ilana tuntun kan eyi ti apabio to gbe jade nile asofin agba nigbati asofin agba osi omole ti o soro odi si apabio pe iwaju lo ye kan ma lo ko ye ka pada seyin ekunrere iroyin nbe ninu iwe iroyin the punch ama debe pelu ogo Olorun
1: oda wa ye je aparun seke ka lo si eka ikede ati pe lowo ja kan ni omo lu abe do lapo wa ni beyen a fe pin owo fun yin ogbo gba ni o on tun da
2: here you go there
3: mom you didn't add
2: add milk?
3: No need to. Taste it and see why.
2: Wow, but how?
3: Is it milky?
2: Yes.
3: Is it creamy?
2: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
2: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Our God will go before us.
7: Convention 2026, 28th edition. This is more than a gathering. It is a divine appointment. A darakpomowa. At the 28th editions of Zion Convention 2026, Sion Magdan, Okeayo Parish, Celestia Bus Stop, Ajib, Iyagan Kujiare Ibadan, Ministry, Assistant Most Superior Evangelist K.S. Adeyinka, Venerable Superior Evangelist Oluyemi Adesiyan, Assistant Venerable Superior Evangelist Ayo Oyekunle, Superior Evangelist Kolade Kayode, and Superior Evangelist Ibukuni, Reverend Dr. Edward K. Alabi, Pastor Bola Oyediran, pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi Zion Choir, DJ Edin, Ìyanu Oluwa Praise, and Tope Olajengbesi from June 12 to June 14, 2026. Zion Convention 2026, 28th edition. Theme, I will go before you and make crook places straight. Come and experience divine encounter. Host, Venerable Superior Evangelist Olusegun Kayode Lolubalejo, Mama Awa. Prophetess, Elizabeth Kayode, Mama Okeayo Lolubalejo Agba. Be there and witness the God who goes before you.
8: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
9: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
10: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
11: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù ráìsì rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
12: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
13: Ṣáde kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
14: Màámi.
13: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
14: Hypo kẹ̀.
13: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
15: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
16: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
17: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
16: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
17: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
16: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
17: Me and Maggi,
16: so good together.
18: Flash FM 105.5.

0: sọgbọn tó nílùú sọ a ti dàgbà ọjẹ a ti dàgbà àgbàlagbà ìsọrọ la o.
1: Yes now.
0: Bàbá lọ dàbí nǹkan tó jáde lẹ́ẹ̀kan. Àbúrò tó fẹ́ sí ẹ̀gbọ́n rẹ̀ ni hóhó. Kí ni kó ṣe?
1: Yóò máa burú ẹ̀ lọ́nìí.
0: Torí kí ni náà?
1: No, ó náà sòrò fún mi.
0: Torí ohun tá a bá ṣe là ó gbà tẹ̀síwájú ìyọkọ mi.
1: Bàbá ọkọ mi ẹkú kalẹ̀. Ọ̀dà náà jẹ́ ká gbéra tẹ́ka wá lọ tààràtàrà sọ́dọ̀ ẹni tó ti lọ dáwọ́lárẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ. Ọ̀mọ̀wé Goodluck Jonathan ọ̀nà lọ́bọ̀ tàbọ̀nbọ̀ láti Òtún Ekeò. Bàbá ṣe àlàyé wípé ìpè tó ń roko Goodluck àti Lọ́sì ẹ̀gbọ́ etí òun ò máa dì. Ó ní gbogbo ìpè òun ló dé àkàtà àwọn o láti pé ó yá bàbá ẹ yọ sí bọ̀nbọ̀ ẹ wọ̀ gbòòrò ayé wà ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòó lé méje ìyẹn ọdún 2027 ẹ díje o ká ẹ dupò ààrẹ ní orílẹ̀-èdè yìí nítorí wípé àwọn làlà àkókò fẹ̀fẹ̀ àwọn kò sí kò tó kọ̀ka àwọn ìpèníjà ńlá lélẹ́yìí tó dúró síwájú orílẹ̀-èdè Nàìjíríà ó nílò ẹni tí ó dúró tán tí ó sì lè kojú àsìkò tá a wà Nàìjíríà. Nígbà tí ó tẹ̀síwájú iwájú ọ̀mọ̀wé Goodluck Jonathan ebele bàbá ṣe àlàyé ọ̀hún o wípé bàbá ní ká wò ó àwọn ọ̀dọ́ ń pariwo ara wọn lẹ́yìn ọ̀dọ́ tó wà yìí o wọ́n ní ẹjẹ́ mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ tó wà nílùú Àbújá. Níbẹ̀ ni ààrẹ ńgbà kan rí àwọn ti gba àlejò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ ń jẹ gbé ọ̀dọ́ tí wọ́n sì ń ṣàlàyé pé ààrẹ àná ẹ ti lo dáwọ́lárẹ́ Nàìjíríà ẹ jọ̀wọ́ nítorí tọ́lọ́hún o orílẹ̀-èdè Nàìjíríà tún nílò yín láti bọ́ kúrò lọ́wọ́ àwọn kòbàkòlé èyí tó ṣe bẹ́ẹ̀ tó ń ba fínra. Nígbà tí bàbá sọ̀rọ̀ bàbá ní ẹ wò bí ó ní àwọn èèyàn kan èyí tó jẹ́ pé kóun tó lè bọ́ tàbọ̀nbọ̀ pé ó dáa ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòó lé méje o òun náà mà dánra wo láti díje sípò ààrẹ ní ilẹ̀ Nàìjíríà. Ó ní ó nílò kóun ó sì àwọn iṣẹ́ tó yẹ kóun ṣe àwọn èèyàn tó yẹ kóun lọ bá kóun ó fi ọ̀rọ̀ ọ̀hún kóun ó fi tó wọn létí nítorí wípé bá a bá farabalẹ̀ àárímù o ó ní bí ẹyẹ bá ṣe wá lọ nǹkan bẹ́ẹ̀ náà la ṣe ṣe bẹ́ẹ̀ tá a máa sọ òkú rẹ̀. Nígbà tó tẹ̀síwájú iwájú ó ní bí a kò bá ní gbàgbé o ẹjẹ́ mọ̀ ìpín ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ wọn ó wà lórí tábìlì ilé ẹjọ́ gíga tí ìjọba àpapọ̀ ilẹ̀ tó wà nílùú Àbújá léyìí tó sì jẹ́ wípé kálukú náà lọ gbẹ́jọ́ rẹ̀ lọ ẹjọ́ ohun tí ó gbé lọ síbẹ̀ ǹjẹ́ ó dáa iléeṣẹ́ ààrẹ ń bo lọ̀rọ̀ dé dúró á díje dupò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú rẹ̀ níbo ni ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní agbẹjọ́rò kan o èèyàn jọ Mary Jide Obi òun náà ló lọ síwájú ilé ẹjọ́ léyìí tó sì ń ṣàlàyé pé ẹdákun torí tọ́lọ́hún ilé ẹjọ́ mo bẹ̀bẹ̀ ni o ẹ fòfin dè ẹ ṣe àlàyé pẹ̀lú àjọṣepọ̀ àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò wa Nàìjíríà kí wọn ó sì kọ́ bọ́ta wípé ń bi tọ́rọ̀ dé dúró báyìí o run again and again ni èyí ti ń gbé lọ́wọ́ yìí hùn ẹ fi òtélé kẹ ẹ forí ẹ sọbì kan. Nígbà tí ààrẹ ń gbà kan rí ọ̀hún tóun sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ bẹ̀ ń wò nílùú Àbújá bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ náà ni pé ẹ ti ṣe rí bí àgbádùn yín ìlú Tùbà ó tù ṣẹ́ nígbà náà ọ̀pọ̀ wọ̀ gbòòrò ayé wá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yọkùn ẹ̀ mọ́sá ń lẹ́bẹ̀ owó ni ẹ gbé fún wọn ó ní ẹjọ́ mọ̀ pé irúfẹ́ eléyìí o afẹ́ kẹ́ ẹ tún padà wá tó bá di ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okò ó lé méje rẹ̀ ìwé ìròyìn the punch ló jẹ́ kárí gbọ́ ẹ̀yin náà náwó gan kí ẹ kà á sọ̀wọ́ iwájú o.
0: Yorùbá ló máa ń sọ̀rọ̀ kan pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde àbí bẹ́ẹ̀ kọ́ tọ́lá ní aládélájà ẹni tó jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí tá a mọ̀ sí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó kódà ẹni tá à ń sọ yìí gan ó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue nígbà kan rí Fatai Ajani Owóṣe ní tó ti fẹ̀yìntì iná lẹni tí à ń sọ yìí nígbà tí mo ti dárúkọ owó ṣe ní kò sẹ́ni tí ò mọ bàbá yìí ìròyìn tó dé orí tábìlì ti fún tẹ̀dọ̀ ìròyìn splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ń bàdàn láàárọ̀ tòní iná ni pé bàbá ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò sí gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ kí wàá ṣe yẹn nìkan o ṣé ẹ mọ̀ pé owó ṣe ní tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti fi ìgbà kan náà ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ó jẹ́ akọ̀wé aláṣẹ fún ìgbìmọ̀ alákòóso àgbà tó ń rí sí ìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ se mo pe ipo re opin si meji bawon ni pele oyo iyen gan ni won pe ni Oyo State Security Trust Fund iroyin kan eyi ti o jade latowo iko awon oniroyin to je ti baba owo se ni ti won si ipinle awon osise oniroyin lowo nilu Ibadan ti sololo ipinle Oyo fi han wi pe commissioner olopa to ti feyinti owo se ni ta weye o je ki araye mo ipo ti ohun wa lowo lowo ni ipinle Oyo ninu letter kan eyi ti o gbe jade ni ana ode yi ti se ojo keje abibeko ninu osu karun 2026 eyi to ko ni tara tara si gomina ipinle Oyo seyi makide engineer yato si eleyi o ni ipo mejeji to hun dimu ni ipinle Oyo ohun se gafara bayi o ohun fe sun seyin o wa ni idi pataki ti mo fi pamo eyi to mu ki owo se ni ko pinu lokan re wi pe eyi to hun se gege bi alakoso eto abo ni ipinle Oyo o to ge letter mo fi po sile eyi ti owo se ni to fi so wi pe ohun kuro ni ipinle Oyo ati pe ki gomina seyi makide ko gba letter o wi pe loju ese lohun setan lati ma lo ninu letter eyi ti mo seto eyi ti owo se ni to ko si ijoba ipinle Oyo o wa dupe lowo gomina ipinle Oyo o dupe dupe pe okun fun bo se fun laye lati se ise re to si je pe ise na o gbe won dada letter to wa ko eyi to pe akole re gadagba ni iwe ifeyinti lenu ibite eyan mi si ibe lo ti so wi pe ohun dupe pelu irele lowo alase ipinle Oyo gomina engineer seyi makide oni sugbon pelu bi afefe se nfe ni yato lote yi ohun ti setan lati fi po ohun sile o gege bi olubadamoran pataki lori eto abo ni ipinle Oyo ati alase agba fun igbimo to ri seto abo ni ipinle Oyo bakan na ani igbagbo wi pe owo se ni to kowe fipo re sile to ni ohun osise labe ijoba ipinle Oyo mo o ni kan se pelu ipinni to ni lokan re pe ohun na fe du ipo gomina ni ipinle Eko ni abi o lala lu kutupo rererun igida eweso ye eyin mi e fi mi lorun sile e ma pasante na yen pupo otito e sanu
1: oda anu na ni o ara anu gba eyin ti wa ni atayelu jara ni agbaye adupe pupo ju ni owo yin e seun pupo e ma ba ni pin ni mewa mewa eni kokan oda je ka lo sori oro to bo ta laaro tuni lati akata ijoba apapo orilede Nigeria lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ fún ìgbésẹ̀ ìyàjó yàjó báyìí ẹ̀yàn láti orílẹ̀-èdè south africa láti rẹ̀ dájú pé àwọn ìwà ká máa jẹjú ayé ká máa dá gèrègèrè bólẹ̀ ká máa kóni láyàjẹ́ ká máa dẹ́yẹ sí ẹ̀yà mìíràn ká máa ṣe bẹ́ẹ̀ ká máa ṣe àṣìlò agbára tàbí àṣìlò òfin ká máa tẹ òfin lójúmọ́lẹ̀ ká máa pani bí ẹ ti ń pe ewúrẹ́ èyí tó jẹ́ pọ́ ṣe bẹ́ẹ̀ ò di tọ́rọ́ fọ́kálẹ̀ o lára àwọn ọmọ onílẹ̀ nílẹ̀ south africa ẹ̀yàn tí a bá ń sọ nípa àwọn agbègbè tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yẹ tí wọ́n ń gbé o nínú gbólóhùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọkọ̀wé kódòrò kógó lórí tábìlì àwọn ìgbìmọ̀ ìṣèjọba ilẹ̀ south africa lẹ́yìn tó ń ṣe lálàyé wípé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre o ọyá ẹ gbé yẹ̀ wò ẹ kó àwọn ìwé àkọọ́lẹ̀ yín bọ́ta ẹ rí àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn tẹ́ ẹ jọ jẹ́ dúdú bíi tiyín kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ fojú gan ní wọn ìpanípakúpa àlùbàjẹ́ nílé ni bóde kí ló dé nítorí náà kàn ẹ lọ́ọ̀rẹ́ ṣe àyẹ̀wò ẹ jókòó kẹwàá inú ìpàdé kẹwàá lọ sí ìpele kan ìpele ìjíròrò ìpele ìfàyègbara ẹni lẹ́yìn tíjọba àpapọ̀ ilẹ̀ wa ṣàlàyé wípé ó ti gbìnà yá rẹ o láti máa dọ́ọ̀nà ọmọ orílẹ̀-èdè nàìjíríà kúrò nílẹ̀ south africa wá sí orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ níjọba àpapọ̀ ilẹ̀ ìkéde rẹ o wípé ẹ wò ó àwọn ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ka ètò ààbò wọn ní orílẹ̀-èdè ọ̀hún láti rẹ̀ dájú pé orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà níbẹ̀ àlàáfíà jọba lórí wọn ààbò wà fún ẹ̀mí wọn bẹ́ẹ̀ wọ́n bọ́ kúrò lọ́wọ́ àwọn wàhálà àti ìdààmú ẹ ti ń ṣe bẹ́ẹ̀ dá gèrègèrè bólẹ̀ láwùjọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní orílẹ̀-èdè south africa bi a o ba gbagbe won ni are bola amel tinubu ti orile de nigeria ona lo se lalaye wi pe mi bi oro de duro bayi o agbodo joye oju ni alakanfin so ori e ni won ni bi a ko ba si ni gbagbe ara ti pe femi fani kayode lati orile de ti germany ona lo be si le south africa tara tara o na lo se lalaye pe dakun won ya awon eyan so wo ka wo bi oro de duro ode je lo so ni tabili eni to si do dalare gẹgẹ bi minister foro to ni se pẹlu ile okere tele ri ngba to won soro oni a o ti wa ti pe ti pe ti pe nitori na eje anadun me horo won lenu ni orilede south africa ni sugbon ngba ti minister lowo lowo baye foro to ni se pẹlu oro ile okere lawujo wa eyan bianca odemego ojuko ngba to won o se alaye oni ko te wa lorun o be ni sele to nsele ye a o le faramo mo ko je wi pe awon mo orilede nigeria e to ba ti wa sodo yin south africa avi ke dede bode ke bere si ni ma na won e te pa nipa aya e te fi ya je oni gbogbo eleyi o orilede nigeria o se tan lati tewo gba iru e mo iwe iroyin the nation lo ko eyin na le na wo gan ke ka so we waju o
0: ti fun te do iroyin ina ni en gbo lowo lori ikanni omo luabi kakiri orilede agbaye ina ni won ti ngbo wa ibi yowu te ba tin teti leko lorilede agbaye e lo si radio garden splash 105.5 fm e ma gbo bilala se nlo ti kutupo hu ti rererun ti ginda tewe nso ṣùgbọ́n lọ́wọ́ yìí mo mú ìròyìn kan jáde lọ́wọ́ ṣùgbọ́n àwọn tó wà nídìí ẹ̀ka ìpolówó ọjà sọ pé ẹ jẹ́ ká sinmi díẹ̀ ká lè pàwọ́ wọlé ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa splash la wà ní ìbàdàn mídò mídò mímímí.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
3: T-U-R-N-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game changer.
5: Flash FM 105.5.
6: Ẹ káàbọ̀ padà sórí ètò wa ti fún tẹ̀dọ̀ ìròyìn ní Splash 105.5 FM ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Tẹ bá jẹ́ olólùfẹ́ wa tòótọ́, tá a bá sọ pé Splash ohun rere máa Splash yín lára àtẹ̀bí yín látòní lọ ẹ̀ní ṣaláìní ohun tó dára. Ọlọ́run máa gbé ọwọ́ yín sókè. Ṣé ráwọn ọmọ kéékèèké tẹ́ ń wò wọ̀nyí, àwọn ló máa polongo orúkọ rere mọ̀lẹ́bí yín lá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Bẹ́ẹ̀ ló ṣe máa sọ. A dúpẹ́ torí pé ń tẹ̀lé wa, ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Kwara ní pápápá. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìròyìn tí mo fẹ́ kà lónìí pọ̀, ṣùgbọ́n dàbí ẹni pé àkókò ó fẹ́ máa pè wá lẹ́jọ́. Àwọn tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n tí àwọn eléléèbó ń pè ní stakeholders nípa ohun tó jẹ mọ́ ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú All Progressive Congress láti ẹkùn ìdìbò sẹ́nétọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ ní ìpínlẹ̀ Kwara. Iná ni wọ́n ti ṣe àfihàn ìpinnu wọn pé àwọn ṣetán láti ṣe àtìlẹyìn fún ẹni yòówù tí ìpinnu wọn tó bá mú lára àwọn tó fẹ́ díje dupò èyí tó jẹ́ ti sẹ́nétọ̀. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní bí ọdún 2027 àti ìṣẹ̀lẹ̀ pàtàkì tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ tí ṣe ètò ìdìbò gbogbogbò ṣe ń súnmọ́ wa táwa náà súnmọ́. Wọ́n ní ìpinnu ọkàn gbogbo àwọn tọ́rọ̀ kan tí mo pè ní stakeholders lẹ́ẹ̀kan. Iná làwọn fẹ́ lò láti yan ọmọ òye ẹni tí yóò dupò sẹ́nétọ̀ ní ẹkùn kọ̀ọ̀kan tí mo sọ wípé ń bẹ ní ìpínlẹ̀ Kwara láìpẹ́ yìí. Ní ìtẹ̀síwájú ìròyìn yìí, àwọn ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú tá a wí yìí APC wọ́n fi yé àwọn òṣìṣẹ́ akọ̀ròyìn nílọrin ní ìpínlẹ̀ Kwara wípé àwọn lẹ́mí ìgbẹ́kẹ̀lé nínú àwọn aṣáájú tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress yálà ní ẹ̀ka tìpínlẹ̀ ni o àbí ní orílẹ̀-èdè lápapọ̀. Ẹni tó jẹ́ alága àti akọ̀wé àgbààgbà ìgbìmọ̀ olóríjorí ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Ọ̀jọ̀gbọ́n Khalid Dasuki àti Julius Balogun, àwọn méjèèjì panupọ̀ láti sọ wípé àwọn máa tẹ̀lé ìpinnu yòówù èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa ní Nàìjíríà tó bá ṣe pẹ̀lú àjọṣepọ̀ Abdulrahman Abdulrasaq tí ṣe gómìnà ìpínlẹ̀ náà. Ká má gbàgbé àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tá a mọ̀ sí Working Committee NWC èyí tí Ọ̀jọ̀gbọ́n Netawe Yiltilda tó ń ṣòlórí fún. Ní ìkáde ìròyìn tó jáde láti ìpínlẹ̀ Kwara tí ẹ̀ ń gbọ́ lórí Splash 105.5 FM ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn, wọ́n ní gbogbo àwọn tí ọ̀rọ̀ ìpinnu tá a wí yìí nípa ti òṣèlú APC tó kàn, wọ́n ti wá rọ àwọn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n ṣe ìpinnu lórí olùdíje tó bá ká tó téèyàn lè fi ogun rẹ̀ gbárí tó sì wá jẹ́ pé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n lè bá borí nínú idibo 2027 ti o sumo wa ta wa na ti a sumo Olorun no anu e ko ni je ki enikokan ti n gbo eto yi atawa ta wa nbi a o ni sojojo
3: ami asedu
6: ta ba ni a o ni sojojo a ni sare o igba le wa yo ma le si o
3: ami asedu
6: awo le wa ko ni pe ni o a ni re n gbe sonu bi o se bi omo o
3: ami asedu mare
6: e se ti n gbo wa splash la wa ni badon
3: adupe lowo yin o wa yoda na eje ka agbera tan ka wa lo taratara o sori oro to kan gbe oselu gbogbon ni ti buto oro ile Nigeria won ni egbo baye o di eleya nya lo pe baye o oba opolopo egbe oselu lalejo lawujo wa ni orile de Nigeria won ni fun apere o bi a ba lo taratara sino ilana ma yo foki foki foki poro wonu egbe oselu mi isolu solu lo won ni oni se oka egbe oselu ti All Progressives Congress APC won ni ko to sibe oka egbe oselu ti People's Democratic Party PDP won ni bakan na egbe oselu mejeji ye awon oguna gbongbo to lenu pa lagbe egbe oselu ti APC PDP ona ni a se be o en ti o ja brada le ojule en ti o jo sisọ wo le ojugbale le o odiwo lagbo ti egbe oselu African Democratic Congress ADC won ni awon ti o ya be on ana to ra ya bara ni o de egbe oselu ti Nigerian Democratic Congress NDC nigbati won fun wa ni apere re won ni bi e ba wo senator to soju awon eyan kokun awon eyan ni gbogbo eyan ti le igbe ma sofin won ni pole ti bauchi Abdul Ahmed Ningi akowe o fi pe sile kuro ni egbe oselu re tele PDP len to ti lu opolopo odun re nibe o Ningi na ni kede re wipe o n ti kuro ni egbe oselu ti PDP oko iwe pelu o se ra na sile sorry tabile to je alaga ti egbe oselu PDP Ningi na lo te waju nipe wo ijoba ibile on gangan Ningi ni ipinle ti Bauchi o lo ti jade to nje omo bibi won be sugbon sa ohun o se mo bawo yi oba ti awo o ko won gba oko oselu mi lo won ni Ningi ta so nipa re yun o dara po me egbe oselu PDP lati odun 1998 won ni titi di asiko ti an so nipa re yun ko jade ko to egbe oselu mi wo sugbon ni bayi o oko wipe eto nse nbe o to ge ohun lo sagbo egbe oselu miran nigba won o tun gbe wa debe won ni bi a ko ba tun gbagbe Muhammad Bello Elrufai nko omo gomina nigba kan ri ni ipinle ti Kaduna eyin Nasru Elrufai won lo funra lara re o soju awon eyan ti ariwa ipinle Kaduna nile igbomo ti asoju sofin nile ye won ni otan be ona kowe re bi e ba nfokan ba bo kuro lagbo ti egbe oselu to wa ona yen egbe oselu mi eyan layo won ni egbo bi a se to lonu awon eyan po to je pe a se be won gbe da lati egbe oselu kan o won ko egbe oselu mi ni awon oselu to je pe won se be won gba form be won ti wa ko won ti down si bere gbogbo e ti awon form ilana ti egbe oselu won la kale ti won si nda pada si olule egbe won omo agege nko ona se be o gba form lo to ona buwalu o si se tan o ti down si be o da pada selo ile egbe nibe lo tin kede leyo so ka pe ewo baba ku irawo kan loju orun ti are bola Ahmed Tinubu ona lo won mo se o ije nbu oro de duro won ni bi abatuni ka tun wo wa nibi ti oro hun e tin lo a lo si ipinle kan eleye to je ti agbegbe ti an pe ni bara ojo brain won lo nfura lara re senator lo je ona fura ti jade bombo o gba we lo to ona ti ko o si da iwe ohun pada si olule egbe oselu re APC njambo ni babo baba tun lo won po be o egbe oselu akodu o ti o na bebo de bombo sanni ti esewu o na soro lati ipinle Kaduna agbo oselu odun poju kolohun ki o saanu wa
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
8: Me and Maggi,
7: so good together.
9: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
10: I'm in love. Oh.
11: Hey, what's your fella? Sonia Tomato Sachet. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachet go. Oh, redodo. Oki. Oh, don. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia Tomato Mix inje ki onje do.
12: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rodun lowo ti o fa ni lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugba agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ile iwe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibas Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko re di memu
13: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
14: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà. Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́, ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
15: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdùkọ̀ àti iyọ̀.
16: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
15: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
16: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
17: It's morning. And you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's Corn Flakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus.

0: bí ọwọ́ bí ọwọ́ ní ṣọmọ ajé béèrè béèrè ní ṣọmọ ọ̀nájà ọjà tá a bá rà kalẹ̀ owó náà la fi padà lápọ̀ akídàpọ̀ ìrújú Desmond Todiji
1: Adégbòyega
0: ó dilé mú ni a dára fún ẹ tó ní báyìí orílẹ̀-èdè Nàìjíríà láti pasẹ̀ ẹni tó jẹ́ alákòóso àgbà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Nàìjíríà aṣojú ambassador Dunoma Ahmed ó ti fi ìdí ìpinnu ìjọba orílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ wípé àwọn yóò ṣe àmúgbòrò àjọṣepọ̀ tí ń bẹ láàrin Nàìjíríà àti orílẹ̀-èdè India gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní Ahmed ṣàlàyé bẹ́ẹ̀ níbi ìpàdé kan èyí tó ṣe pẹ̀lú alákòóso nípa ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ilẹ̀ India pàápàá jùlọ alákòóso tó ń ṣojú ilẹ̀ India ní Nàìjíríà Abhishek Singhi ní olú iléeṣẹ́ rẹ̀ èyí tó wà ní Abuja tó ṣẹlẹ̀ lánàá òde yìí ìròyìn kan tó jáde láti ọ̀dọ̀ Kimi Ebiefa ti ṣe aṣojú iléeṣẹ́ Tawi ṣàlàyé wípé Ahmed ó ṣe àfihàn ìmọrírì tó jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà sí Singhi fún àjọṣepọ̀ rere tó ń wáyé láàrin ilẹ̀ Nàìjíríà àti India ó tún sọ pẹ̀lú pé àjọṣepọ̀ tó gúnmọ́ dáadáa ó wà láàrin Nàìjíríà àti India àti pé yóò túbọ̀ tẹpẹlẹ mọ́ bí àjọṣepọ̀ náà yóò ṣe túbọ̀ gbòòrò tí yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa lọ́nà tí yóò fi jẹ́ àǹfààní rẹpẹtẹ fún orílẹ̀-èdè méjèèjì a gbọ́ bákan náà wípé àpérò ńláńlá kan tí yóò ṣẹlẹ̀ ní New Delhi nínú oṣù karùn-ún tá a wà yìí ọdún 2026 wọ́n tún sọ̀rọ̀ nípa rẹ̀ pé wọ́n ní láti pàdé ńbẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní orílẹ̀-èdè méjèèjì Nàìjíríà àti India wọ́n jẹ́ alájọṣepọ̀ lójú ọ̀nà ìtẹ̀síwájú àti pé wọ́n wà ní ṣọ̀kan pẹ̀lú ìlànà ìṣèlú ayé òde òní tí gbogbo ayé ń lò àti pé èròngbà orílẹ̀-èdè méjèèjì ó jọra wọn dáadáa ó tún wá tẹnumọ́ ní ìparí wípé irú àpérò tí yóò ṣẹlẹ̀ tá a sọ yìí yóò tún fún àwọn orílẹ̀-èdè méjèèjì India àti Nàìjíríà ká tún sọ̀rọ̀ nípa ilẹ̀ adúláwọ̀ Áfíríkà lápapọ̀ kí àwọn náà lè bá a tẹ̀síwájú nínú àjọṣepọ̀ pẹ̀láwọn orílẹ̀-èdè àgbáyé tó ṣe pé wọ́n ti tẹ̀wọ̀n wọ́n ti lọ àti wípé àjọṣepọ̀ òṣèlú àti àwọn ìlànà ètò ọrọ̀ ajé tí ó ṣe orílẹ̀-èdè méjèèjì láǹfààní làwọn ó tún sọ̀rọ̀ lé lórí ó wà nínú ìwé ìròyìn the punch tẹ bá fẹ́ ka ìròyìn yìí síwájú fún ti ọjọ́ òní splash lẹ ti ń gbọ́ wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà
1: ọ̀dà ẹ̀jẹ̀ kẹ́mi ogbẹ̀yìn lọ sákàtà ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọn ni ẹ̀gbọ́ níbi tọ́rọ̀ ọ̀hún dé dúró ilé ìgbìmọ̀ aṣòfin ló ti buwọ́ lu owó kan ọ̀tọ̀ọ̀tọ̀ tírílíọ̀nù méjì àti ọ̀rìnlẹ́márùn lé irúgbà rú ẹ̀ ìyẹn 2.285 trillion naira wọn ni owó tí à ń sọ nípa rẹ̀ yìí ọ̀jẹ̀ owó àbá ètò ìsúná fún gbogbo ìlànà ìṣèjọba ti olúlulẹ̀ yìí Abuja wọ́n ní bákan náà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n tún buwọ́ lu owó kan ètòtò tírílíọ̀nù kan àti 95% rú ẹ̀ ìyẹn 1.75 trillion naira wọ́n léyìn yóò mọ̀ jẹ́ àbá ètò ìsúná fún ìdàgbàsókè ẹkùn Niger Delta nínú gbólóhùn àti àbájáde ìjíròrò ilé ìgbìmọ̀ aṣòfin ẹ̀ka méjèèjì ẹ ti mú owó kan tólutulu ní 4.4 billion òun náà ló fi lé sí iye tí àbá ètò ìsúná ọ̀hún tó máa ń gbé karí ẹ̀yìn tẹ́lẹ̀ rí èyí tó fi ń jẹ́ 2.1 trillion báyìí ó lé ní ìrúgba rú ẹ̀ nígbà tí wọ́n tẹ̀síwọ́ iwájú bí a kò bá gbàgbé wọ́n ní ẹjẹ́ mọ̀ pé òbítíbitì 3 trillion òun náà ní ọkọjá pàṣínà àbá ètò ìsúná wọn tí wọ́n sì gbé lọ sórí tábìlì ilé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilẹ̀ yìí láti bẹ̀ ọ́ padà sórí tábìlì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yìn fún àbúwọ́lù ẹ̀yìn báhun ọ̀kan àwògede ń gbé ọ́ wọ́n ní ẹ̀gbọ́n báyìí bí ọ́ ìpolongo ìràpadà ọ̀tún àti ìsọdọ̀tún fún orílẹ̀-èdè Nàìjíríà ìkọ́rajọpọ̀ ọmọ tí ń gbòòrò báyìí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú pé ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòó lé méje ó ṣẹnure fún ààrẹ Bọ́lá Tinubu ẹni tó jẹ́ igbákejì gómìnà nípínlẹ̀ Èkó Ọbáfẹ́mi Hamzat wọ́n lòun fúnra lára rẹ̀ ńkọ̀ ọba ọ̀tàn ọwọ́ gbòòrò ayé lọ lábẹ́ abrada ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress APC lẹ́yìn tó sì ń kéde ẹ̀yà ìyá wípé bó bá ku ìràwọ̀ kan lójú ọ̀run ti Bọ́lá

0: jẹ́ good mama. Mímọ́ tó ní lẹ́sẹ̀kẹsẹ̀, ìsọdọ̀tún sí.
1: It's morning, and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's cornflakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus on what nourishes you. Listen. That sound? That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast. Breakfast time is Kellogg's time.
2: Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
3: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
2: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
3: Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
4: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
3: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́.
2: Bẹ́ẹ̀ni pátápátá.
4: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechUp.
3: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
4: Rárá àti rárá.
3: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.

0: ẹ kú ojúmọ́ gbogbo bí tẹ́tí ń gbọ́ ìkànnì splash 105.5 FM ilé funfun alágbègbè fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pé méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkù orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé abátirí rẹ ni tọjọ́ méjì tọjọ́ mẹ́ta ẹkú àti náà la kí rẹ ẹ ó fẹ ara fẹ sójòjò ni kò lè mọ ríbi ẹyin eró kádùn ọlọ́run ló lẹ̀mí èrò tó ti dé padà náà kí wọlé lórúkọ síkúrò àyíǹde ojú ètè rẹ ẹ o ẹ̀ẹ̀tàn dílé mú ṣinṣinṣin ìgbà tí ń sì ń lé kò ní sàárẹ̀ kò ní sọ ní ìmọ̀ rí ọba gbogbo ọba náà ni ojú ìtè rẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ẹ̀sùn ọ̀tún ìdíje àgbà ọlọ́lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní túnde ọ̀làwọ̀ alẹ́ sọ́ẹ̀tì olóòtú ètò ìjà wọn sí adẹ́rùnkẹ́ adéṣẹ́lá lorúkọ mi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kàmá vinga ti yín gangan ẹ̀yìn tèmi òní lọ́jọ́ ẹ̀tì ẹ̀tì òní wọ̀rọ̀ ayé wa kọ́ la ni mo bó o lòjò yìí tó dọ́dọ̀ tì yín náà èmi náà rojò ó wá wù ọ́ mo sọ pé malaria kọ́ ló mèmí pọ́ malaria ìwọ́ ló mọ̀ bí tó ti róyìn òbejì ọlọ́run ló lẹ̀mí ẹ̀ ókè ẹ má ti jẹun wọlé látàpá tẹ̀lé ṣe ń sọ̀rọ̀ oyún òbejì ọlọ́run ẹ sọ pé owó malaria sọ ni tẹ́ ń sọ ìdíjí àgbà wẹ́ wọ́n mọ̀ ṣe báyìí nínú ẹkọ́nọ́mì ẹ pọ̀n mọ̀dán wò ẹ fi ìró àtọ̀já pọ̀n mọ̀dán wò ọmọ malaria lẹ̀ wá ẹ wá owó malaria owó lérí ayẹyẹ lèmi ò fi gbé oyin wo orí káàṣì ẹ láàárọ tó ẹ o ní cashport friday náà ẹ dẹ̀ mọ̀ pé ilé yá cashport wa ó ti wà ń ta fẹ̀yìn tiwa láti ta kẹ jẹ o tètè bójú òpó káàṣì ẹ láàárọ kí wọn náà káàṣì ẹ fi ṣe tí àtògì gbóná tó gbèjò ratara rí ó sáré bùwèwèwè tí ó wọ ọmọ tó wà púpọ̀ tó bá jẹ́ wípé weather for two òṣìṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ kò sọ́ kan ní àbó òní boyfriend single to pọ̀ ní láyé tiẹ̀ ẹ o weather for tea nípo tí ìgbóná kèsì weather for two lọ́dọ̀ tiẹ̀ ni bẹ́ẹ̀ sì rèé nítorí wàá lè ojú ó jẹ́ weather for two lọ́dọ̀ rẹ ni o bọ́ sójú òpó káàṣì ẹ̀ kò ta orí wọn kò bówó kan bá bọ́ sí ọlápò ní ìsìn tí weekend ń bọ̀ ara rẹ ó gbóná òtútù ó gbọ́n dànù *347*1004*#*347*1004*#. Òun náà ni kò fìtà láti jẹ́ mọ̀ pọ̀rọ̀ lórí owó bá ti gbówó báyìí gba mo gbówó mo fi bẹ́ta ní o ẹ wo ẹ dákun mo gbówó báyìí o gba ara ṣe pápá ní ọ̀rọ̀ lórí owó ni ọlọ́run ló lẹ́mí èrò ẹ o lójú òpó káàṣì ẹ màá ṣe jackpot yàn kún jackpot wa cashpot jackpot náà là ń pè cashpot friday ìbúwó ta fún yín iléyà cashpot mọ gbègbú ẹ iléyà ọdún yìí ń bọ ọdún tó kọjá sọtò wọn ń dùn ta ló wọ lórí pé sápamọ wọn tún jẹ agbọmọjẹ àríru ẹ ìwọ náà buná tọ́ bá ní wọn ọ̀rọ̀ mọ̀ mí ìdí àbí wọn rí bọ́dà mí ìdí wọn rí mọ́mì mí ìdí jẹ́ ní ojú ó jẹ́ ìyẹn lọ́dún yìí lójú òpó káàṣì ẹ kó o lè ta láti jẹ kó o wọ́ pẹ́pà kó o wọ́ tanátaná kó o taná wọlé kí wọ́n mọ obìnrin pa aláàjì ajánlé kòkò kan ni àbàdà kọ́ńtù ìsàlẹ̀ odò kan nìyẹn ni aṣọ ọ̀rẹ́ ó buná ìdí ní tó pe ọnu o kó wá ń wo aṣọ ọdún o tètè rí àbó òwò pé bò ló ṣe fẹ́ ṣe léèbà *347*1004*1 bẹ́ẹ̀ sì rè agbolé yá ń bẹ́lẹ̀ tí káàṣẹ̀ tó fẹ́ mo fẹ́ gbégbó ẹ̀ láti ta kó o jẹ wọn kó ₦500 péré ni o *347*1004*1# *347*1004*1# màá ṣe cashpot láàárọ̀ bẹ́ẹ̀ sì ni o wà eligible láti ta ìyẹn fún iléyà promo wa látàkókò ìlọ bẹ́ẹ̀ sì rèé lẹ́ni yìí oríjó ọ̀nà tó yájú láti jẹun pé mi máa mú key point wá fún sẹ́sásá ni 3-1 ticket wá wà ń tà láàárọ̀ yìí lójú òpó káàṣẹ o ta lẹ́ẹ̀kan báyìí wá wò pé òkè tẹ̀sáré sọ di méjì bíi mẹ́ta kí n lè tètè jẹ o lè wọ́ọ̀kì 3-1 ticket yẹn wá rí mẹ́ta tí wọ́n bá ta láàárọ̀ yẹn kọ̀m̀pútọ̀ wà mú nọ́mbà rẹ tó ta lọ́nà mẹ́ta yẹn times 10 yìí tèmi 30 ni wà láì ò lè 30 torí pé kí ni bí ọ̀nà 30 nọ́mbà ló ti mọ sáré kiri lójú kọ̀m̀pútà nígbà bá fẹ́ ṣe yìí kò sí ṣé nọ́mbà ti ń sáré kiri lọ́nà 30 kò yàtọ̀ sí èyí ti ń sáré kiri lọ́nà kan gbà kọ̀m̀pútà ògbéyanu ń jọkan o súnmọ́ àti jẹ káàṣì ẹ ni ẹ *347*1004*#*347*1004*#. bó ṣe máa jẹ́ lójú òpó káàṣì ẹ̀ ní ká tó kò lórí ìjà wọn sí láàárọ̀ tòní èmi ò mú yìí kò tó lẹ̀ ìyẹn fún daily draw wa látàpá abẹ̀yẹ ẹ lọ sínú ìròyìn tí mo kó wáde nísànsán lóòwúrọ̀ tòní lórí ètò ìjà wọn sí torí wípé àti ní eré ìdárayá kẹ̀kẹ́ ológere yẹn cycling òun máa ti kú láàárọ̀ yìí o orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣetán láti gbàlejò ìdíje eré ìdárayá kẹ̀kẹ́ ológere tilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ third confederation of african cycling CAC ìyẹn para track african championship nìyẹn o bó ti ẹ̀ jẹ́ wípé àti para track àti track gangan fúnra rẹ̀ ìyẹn fáwọn àkàndá ẹ̀dá àtàwọn tí wọ́n ṣe àkàndá ẹ̀dá orílẹ̀-èdè nàìjíríà ṣetán láti gbàlejò ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ìlú abuja ló ti máa wáyé láti ọjọ́ kẹsàn-án títí da ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 2026 pápá ṣeré ẹ̀mùké bàbá kọ́lá àpapọ̀ lẹ́wà tó wà lólùlẹ́wà abuja òun náà ni ó ti wáyé yẹn moshood abiola national stadium velodrome òun náà ni àwọn eléré ìdárayá jákèjádò ilẹ̀ adúláwọ̀ tó ń jẹ́ eléré ìdárayá kékeré ológere òun náà ni wọ́n ti máa wá orílẹ̀-èdè bíi south africa kenya algeria zimbabwe ghana benin republic gbogbo wọn pátá náà ni wọ́n ti fìdí múlẹ̀ wípé wọ́n kò pa ìyẹn nínú ìdíje náà gẹ́gẹ́ bí àjọ tó ń ṣeré ìdárayá kékeré ológere lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe gbóṣù kàgbà káre fún àjọ tó ń ṣeré ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe. Ok ẹ jẹ́ ń gba bẹ̀yẹn lọ sínú eré ìdárayá orí ọ̀dọ̀ torí olúwa tóbi lọ́ba amúsàn tóbi express yóò mọ léwájú àwọn eré ìdárayá orílẹ̀-èdè nàìjíríà láti lọ kópa ìyẹn nínú ìdíje African Athletics Championship tó jẹ́ ti tàwọn àgbọ̀jẹ̀ ìyẹn Senior Athletics Championship ìyẹn CAA eléyìí. Eléyìí tó máa wáyé tó dẹ̀ jẹ́ wípé ìlú Accra ni ó ti wáyé lórílẹ̀-èdè Ghana orílẹ̀-èdè Nàìjíríà àwọn eléré ìdárayá márùndínláàádọ́ta 45 athletes ni ó lọ kópa o ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àjọ tó ń ṣeré ìdárayá orí ọ̀nà lórílẹ̀-èdè yìí Athletics Federation of Nigeria gẹ́gẹ́ bọ́n ṣe kéde gẹ́gẹ́ bọ́n ṣe ṣàfihàn rẹ̀ àwọn eléré ìdárayá ọkùnrin lórí ọ̀nà 25 ok obìnrin 25 ọkùnrin 20 wọn lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje Senior Athletics Championship ilẹ̀ adúláwọ̀ tó máa yé láàrin ọjọ́ kejìlá títí da ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 2026 nílé ẹ̀kọ́ gíga torílẹ̀-èdè Ghana ìyẹn sport complex wọn gẹ́gẹ́ bí amúsàn bí ó ṣe mọ̀ léwájú àwọn eléré ìdárayá lóbìnrin lórílẹ̀-èdè Nàìjíríà òun náà láti Rosemary Chukwuma tóun náà mọ̀ kópa ìyẹn níbẹ̀ ẹ̀wọ̀n 100 meter hurdles nítorí amúsàn ṣàfọlẹ́dẹ̀ Nàìjíríà Adó Obi Tàbúgbò tó fi mọ́ Janet Sunday ogun ọ̀pátá ìwọ́n wà fún orílẹ̀-èdè Nàìjíríà Rose Chukwuma ilé tí ó láǹfààní láti kópa ní eré ìdárayá gbagi-gbagi tàgbáyé tó wáyé ní Gaborone lórílẹ̀-èdè Botswana yóò padà sórí ọ̀dọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ Miracle Ezechukwu àti Maria Thompson Omokwe tó fi mọ́ Tejiri Ugo bẹ́ẹ̀ lágbọ́n ti tàwọn ọkùnrin àwọn obìnrin eléyìí tí wọ́n ní wá fún eré ìdárayá fífọ́ ọlọ́gbọ̀nrán gangan òun láti rí ese brome tó fi mọ ẹni tó ti jẹ former discus champion eré ìdárayá discus orílẹ̀-èdè nàìjíríà chioma onyekwere lára àwọn tí a mọ rí tán tún mọ wá láti rí patience okonjo-odò ruth usoro àti oyè sade ọlátóyè ní eré ìdárayá hammer láwọn táwọn ọkùnrin favour ashe chukwu ebuka inekwechi tó ń ju eré ìdárayá shotput orílẹ̀-èdè nàìjíríà wọn léwájú àwọn ọkùnrin ìyẹn ní àpá abẹ́rẹ́ lórílẹ̀-èdè ghana bẹ́ẹ̀ inaka adegoke ni usi orise teskiri tó fi mọ́ chidera eziakọ samson nathaniel emmanuel ojeli àti chidi okezie ogun wọn pátá ni wọn kò pa o ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ẹ̀jẹ̀ ìfilẹ̀ báwọn bẹ́ẹ̀ sì rèé wúbà agbára di wọn ó ti sílẹ̀ nílùú èkó ṣáájú ìdíje yìí tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kejìlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílùú àkúrá lórílẹ̀-èdè ghana ìlú èkó náà ni wọn ti ń ṣe ìgbáradì ní kálukú láti mọ ìgbáradì tó di wípé wọn fún orílẹ̀-èdè nàìjíríà tí wọn fílẹ̀ bẹ́ẹ̀ sì rèé ẹjẹ́ lọ sínú eré ìdárayá cricket torí pé orílẹ̀-èdè nàìjíríà ìgbéléwọ̀n àjọ tó ń ṣeré ìdárayá cricket jákèjádò àgbáyé ó jẹ jáde o ìyẹn láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí tó dẹ̀ jẹ́ wípé lágbọ́n ti tàwọn ọkùnrin orílẹ̀-èdè india àwọn ni wọ́n wà lọ́wọ́ òkè pátápátá nínú ìgbéléwọ̀n tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ gẹ̀ẹ́sì àwọn ni wọ́n wà ìyẹn ní ipò kejì lágbọn ìgbéléwọn àwọn obìnrin orílẹ̀-èdè australia ló wà kó àkọ́kọ́ ilẹ̀ gẹ̀ẹ́sì ń tẹ̀lé fún orílẹ̀-èdè nàìjíríà tiwọn àwọn ọkùnrin nàìjíríà láti ipò kẹrìndínlógójì nílẹ̀ adúláwọ̀ wọ́n já wálẹ̀ sí ipò kejìdínlógójì ìyẹn ní lóde àgbáyé jà wọ́n já wálẹ̀ sí ipò kẹrìndínlógójì lati ni agbelewon won lodi agbaye lati ipo 36 won ja wale si ipo 38 iyen ni ode agbaye o re pe awon obirin o lede Nigeria ipo 36 o la won joko te pon si sugbon awon ni Africa number 1 o ye je won wa lo sere idaraya ball alafesegba tori league ipele keje o lede Nigeria Nigeria National League NNL Super 41 wayo yen ni lu kene ti ipele Ogun e wo se kan to se ri ese kan to se re won fe ri pu bi o sa suze o le mo gbo iye ni ase ka gba idije NNL eleyi to ma waye iyen lojo e ti Friday ibi ti won ti mo mu en ti o gba league ipele keji orilede Nigeria portable omo lalomi ohun na ni won pe lati lo lati wa play fun won nibe Abdul Qadir Aderogba o wa le agbara laaro tun ni ba kan won arale
1: akoju atokun akodo agbara le akola jimoni opo e lase loke ipe asiko jo meti jo meta
0: akujo meje akujo meta e kaabo alafida wan alafida ze kan to ze ri e won fe ri pu mi ni fe ri pu mo se fe neti stange kan ti en lo ohun la mo gbo ni ni gi pele keje orede Nigeria o se to koja ohun na ni portable ati katayefe ni won ja ere idaraya ise kikan to mi gbogbo agbaye titi tori pe won broadcast ere idaraya e live lori awon boxing channels to wa iyen ni lodi agbaye ajo NNL anti ni portable ni o dara wa lara ya mi mixed feelings ni iyen fun mi papa julo fun league ipele keje orede Nigeria
1: akoko na te ba mo orede Nigeria te ba wo bi a se ma nse isesi wa ni pe a ma follow trending ta ba wa arakunrin dada emi ro pe ke se akoko ere na ti o je pe won pe gege bi olorin si league ra pe viga ilelu eko na ninu boya champion boya nikan gba ami eye o gba ninu ball alafesegba won pe arakunrin to korin fun won ni papa sere nilu eko so lati wa je pe ajo NNN won tu wa pe pe ko tu wa sere fa won emi ri pe ke se akoko sere so ta ba si wo dada nsi awon ro pe ki lo nlo ni tan lowo ta wa ki lawon eyan follow ki lawon to je awon lere idaraya gan ki na follow bi aye pe ta ba wo pe ija to sese bere tan laarin ohun ati kataifi a ri pe igba na lo na ti bere ni o ti lo kara lori ero social media so awon ro pe lati fi pull crowd lowo yi ka won lo portable pe gege bi olorin ta ba si wo dada na arakunrin yi na igba ti won lo na ni igba ti won gba ball ni ilu eko na itan lo na fun ni pe lati pull crowd wa si papa sere so emi ni pe ta ajo NFF na lo awon na lo fun ero aje ta won na ni
0: publicity ni
1: league ipele keji to pe publicity ni pe ka won na lo portable omo lalomi lati wa sere fun won so emi ri pe publicity lasan o na pe arakunrin yi fun
0: oda awon figagbaga ile tumo enu league agbejo lede Nigeria iyen lo pe ose yi wicket orisoko ju Rivers United Red Monsters ati Bayelsa United Abia Warriors ati Kun Khalifat ko gbawo lokwa United ati Yimbo ko jara awon Rangers o gbalejo Better Insurance Shooting Stars o gbalejo Barawe FC Kanem Warriors ati Niger Tornadoes ni iko gbawo National United awon ati Plateau United Katina ati Korodu City nigbati Kano Pillars yo gbalejo Warri Wolves e ba won figagba go se lo ni league agbojo le Nigeria ti wari fun league ipele keji NNN ta ni o gbade laarin Ranchers Village Sporting Lagos Inter Lagos ati Doma United that is gbagba wa sun league agbojo le Nigeria oni ohun na la mo o da eja dagbowo ka doju oja ta ba pada ri da won sin tesiwaju e mo wa foju opo ka se ele o *347 *1004 *1@ ori pe yi ko to ma waye laipe yi ma si buwo ta feyin ti wa te fi se wuke e je adagbo ko le kojo wo e ku kale
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land, oh.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, oh, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: No carry last, oh. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.
4: Oh, ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
5: Màámi.
4: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yìí. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Morning is with Nifty Tea. Have a way of connecting us. One cup, one how far at a time.
7: You won't believe what happened yesterday.
8: Seriously. And good morning to you too.
7: Sorry, I forgot. Tea before tea.
8: All right then, spill.
6: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM lé fún Bálágbó Fẹ́lẹ́lẹ̀ nínú ìbàdàn ilẹ̀ ṣì wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wà níkàn ní ìbàdàn rẹ̀ Facebook Splash FM 105.5 Ìbàdàn. Tẹ́ ẹ bá ti tẹ̀sí kété lẹ́mọ̀ bí ìkànṣẹ́ lọ́nà ilé agbára láàárọ̀ tòní. Bẹ́ẹ̀ èròǹgbà yín lórí ẹ̀ klásìkò tí ó wáyé lópin ọ̀sẹ̀ ẹ jù ú bẹ́ẹ̀ lójú òpó kan ní ìbàdàn rẹ̀ Facebook. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè Nàìjíríà, àjọ NFF, àwọn náà ni wọ́n ti yan Abudomi Kaba gẹ́gẹ́ bí olùkọ́ni ìkọ̀jọ̀ ẹ̀ tọ́jú orí wọn wà lábẹ́ ogún ọdún ìyẹn under 20 Flying Eagles tí wọ́n dẹ̀ yan Ebo Borise Uweje Mamobre. Ok, Uweje Mamore bẹ́ẹ̀ ni Ebo Borise Uweje Mamore gẹ́gẹ́ bí olùkọ́ni Golden Eaglet lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn ìkọlù olùkọ́ni àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ lọ́jọ́ orí wọn wà lábẹ́ ọdún 17. Ẹ mọ̀ pé ẹ wípé wọ́n yan Abudomi Kaba yìí, ìròyìn yẹn ti lu fótó sí alétí láti bí ọ̀sẹ̀ mélòó kan mo ti sọ lórí ètò ìjà wọn sí kó tó wá di pàjọ NFF ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀. Olùkọ́ni Odú ni Abudomi Kaba nínú Líìgì orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe àìmọ̀ fòlúko torí pé ó ti kó ikọ̀ Eyín Bà sódì, Wiki Tourist ni Kano Pillars ni kódà Plateau United ó kó wọn sódì o. Ó dá iṣẹ́ ribiribi tó ṣe pẹ̀lú Akwa United ní 2017 tó gba Federation Cup fún wọn. A ṣì rántí ó dẹ̀ ti gba Líìgì orílẹ̀-èdè Nàìjíríà náà gẹ́gẹ́ bí olùkọ́ni. Bẹ́ẹ̀ sì rèé Uweje Mamore ń tiẹ̀ òun náà ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí olùkọ́ni under 17 ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé coach analyst ni láwọn iṣẹ́ àgbọ̀jọ orílẹ̀-èdè Nàìjíríà kódà òun ni head academy for Sporting Lagos tìlú Èkó. Bákan náà ó ti ṣiṣẹ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì fún ikọ̀ Millwall FC, Coleham FC, Nottingham Forest ni ó ti ṣiṣẹ́ funfun wọn rí. Kódà ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni Stormers FC nílùú Abẹ́òkúta. Lẹ́yìn tó súnmọ́ sí wípé Uweje Mamere yìí kì í ṣe olùkọ́ni eléyìí tá a mọ̀ lópin ọ̀sẹ̀ àwọn ọmọ olùkọ́ni Moses Aduku ìyẹn fún akọ́nẹ̀tì orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n kojú orílẹ̀-èdè Màláwì o láti já tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́ta lábẹ́ ogún ọdún ìyẹn under 20 ìyẹn ní Nílọ́ngwè ìyẹn lórílẹ̀-èdè Màláwì ló ti máa wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ta ọ̀mẹ ayò méjì sódò orílẹ̀-èdè Nàìjíríà fi nà wọ́n ìgbésẹ̀ àkọ́kọ́ ìlú Abẹ́òkúta. Ok, ẹ ti yàn pọ̀ bẹ́ẹ̀ yẹn kí n lọ sínú ìdíje Unity Cup eléyìí tó máa wáyé nílùú London. Tó dẹ̀ jẹ́ wípé olùkọ́ni Eric Chair òun náà ni ò forúkọ àwọn kan ìyẹn bí Kelechi Iheanacho tolu Arokodare. Olùrìn ti jẹ́ kó dúnmọ̀ kò so orúkọ wọn nú àwọn olùkọ́ni àwọn orúkọ àwọn agbábọ́ọ̀lù tí ó gbà bọ́ọ̀lù ní ìdíje Unity Cup fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà. Arokodare eléyìí tó jẹ́ pé ó wà pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Van 200 ní Gẹ̀ẹ́sì bó ti jẹ́ pé Kelechi Iheanacho náà òun náà ṣe dáadáa lákòókò yìí ṣùgbọ́n olùkọ́ni ọ̀hún kò po ara àwọn tó pè láti rí tẹrẹ mọ̀fí tó wà lórílẹ̀-èdè Portugal. Kò sí Victor Osimhen náà nínú orúkọ àwọn agbábọ́ọ̀lù eléyìí tó pè tí Nàìjíríà ti wọ́n kópa ìyẹn ní Unity Cup lára àwọn tó rúkọ wọn tó jọ bí ẹni pé yóò wà ń bẹ̀ òun náà láti rí Fẹ́mi Aziz Oseni àti Dúró Simi àwọn agbábọ́ọ̀lù torúkọ wọn ó jẹ jáde tí olùfótó ìyẹn níbẹ̀ nù. Àjọ tó ń bọ̀rọ̀ aláfẹsẹ̀gbà nílẹ̀ Adúláwọ̀ àjọ CAF àwọn náà nìròyìn ti jẹ́ odi mímọ́ ó wọ́n ti gba orílẹ̀-èdè Nàìjíríà láyè láti mọ́ ṣe CAF coaching aid license láti mọ́ filẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti yọ Nàìjíríà kúrò lára àwọn tí wọ́n mọ̀ gba coaching aid license o. Àmàlẹ́rẹ́ àwọn tó gba CAF B, CAF C, CAF D tí wọ́n mọ̀ ń gba àwọn license ọ̀hún. Àjọ CAF ẹ̀ṣẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní láti mọ jẹ́ kí àwọn olùkọ́ni wọn pàápàá jùlọ àwọn olùkọ́ni lábẹ́lé kí wọ́n mọ̀ gba certificate tó gaga tó gògo jùlọ nínú àjọ CAF ìyẹn CAF coaching aid license. Tẹ́ orílẹ̀-èdè Morocco iyan se iyan kan le ni o pa se mo se ko te bi lorun lagba kan ama idagba soke ta mo ba ballu ni adulawo ngba mi yo mo munu eyan ru te bi pe yo mo wo pe ese tan se boya keyan dari ji won abi ti won ba si se lomi na ni moroko mori mi wuse eyin ni bo mo nboro lo erele de moroko awon na ni won ti fe fitan ba nle adulawo e pe se ri body cams awon so nipa body cams yen awon camera ko lebe ko lebe ti o mo wa lara dari ayo orile de moroko won ti fe file o won ti fe gbe wa o iye sile adulawo papa julo iye ninu league wo ohun na ni o ti kokko bere amo na fa fi ton bale pa won gbe wa sile adulawo a je lo sinu ereda ya tennis tori wi pe Yannick Sinner ohun na lo ti je ko jimimo lori oro ele ti Aryna Sabalenka to so iye ni ose yi ipese ara awon agba ball owo ti won fun awon fun grand slam o ba ya awon pada mo boycott awon tournament awon mo fi won le o tori pe awon agba ballu mewa kokko lori igbelewon ajo to se daraya tennis lagbaye iyen ATP ranking top 10 won won bere fun ekunwo lori awon prize money awon odije eleyi ti awon ti ko papo top 10 men top 10 women come on fun won lowo ele to ba gaga to gogo julo papa julo iyen ni grand slam oda Yannick Sinner ti fenu si bayi tori pe ohun na je odi mimo ko to ba ya awon agba ballu awon si respect awon deserve ni awon agba ballu bola la fi gba lori kan kere awon ori o Yannick Sinner na leyin to hun so ti etan Novak Djokovic ohun na o fenu si pe inu ohun dun pa oyan ti bere si ni jade won ti bere si ni soro soke lori awon owo ti won gba ati lori kan mo se dada fun won inu ere idaraya tennis inu ere idaraya bola fo jisa lori de America NBA Oklahoma City Thunder ati Detroit Pistons awon na ni won mo se dada lafe mo ju oni ninu

0: bákanná Kate Cunningham òun náà ṣe dáadáa fún Detroit Pistons lágbo Eastern Conference lásìkò tí wọ́n fi àjẹ Cleveland Cavaliers 107.97 náà fi nà wọ́n tẹ́rẹ̀ pé àmì 25 olùwún ní ìyẹn fún wọn bẹ̀rẹ̀ padà sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣe rílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n jẹ́ yé wa pé lágbo Europe àlọ́ba làwọn sẹ́ àwọn òfẹnuṣẹ́ ẹgbàgbé publicity àwọn live up to expectation yẹn publicity yẹn àwọn gbẹ ayé táwọn ń gbé ṣọwọ́ gbá bọ́ọ̀lù àwọn ó ń ṣe àfihàn rẹ̀ torí pé olùkọ́ni Unai Emery fún ìgbà àkọ́kọ́ láti bí 30 ọdún ó ṣe é ṣe kó gba ife ẹ̀yẹ o fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa wo tó dẹ̀ jẹ́ wípé àwọn ará Villa Park wọ́n ń lọ àṣekágbá ìdíje UEFA Europa League rẹ́pẹ́ Istanbul orílẹ̀-èdè Turkey òun náà ló ń kaluku ti mọ̀ kojú ara wọn lógúnjọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí Freiburg tó orílẹ̀-èdè Germany òun náà mọ̀ kojú lẹ́yìn ìgbà tí Aston Villa tó fi ìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nottingham Forest láti wo àṣekágbá ìdíje UEFA Europa League bẹ́ẹ̀ sì rèé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace àwọn náà fìtàn balẹ̀ o lẹ́yìn ìgbà tán ikọ̀ Shakhtar Donetsk láti orílẹ̀-èdè Ukraine àmì ayò 5-2 òun náà ní aggregate tí wọ́n fi yọyọ ìyẹn sí ìpele tó kàn tó dẹ̀ jẹ́ wípé olùkọ́ ni Olivia Glasner inú tiẹ̀ náà mọ̀ dùn fóun náà lo àṣekágbá ìdíje Conference League bẹ́ẹ̀ fún ilẹ̀ Abdul Qadri bẹ́ẹ̀ fún ikọ̀ gbá bọ́ọ̀lù Arsenal àwọn náà wo àṣekágbá ìdíje UEFA Champions League ilẹ̀ Gẹ̀ẹ́sì kan gba gbogbo old garden gan kan kò torí pé flower tó wà nílẹ̀ lọ́wọ́ ìyàwó náà ní àwọn ni wọ́n ń ṣe dáadáa lákòókò ìlóde àgbáyé wọ́n ń jẹ́wọ́ bí níjì àwọn ṣe gàgà bó ṣe gògó tó pẹ̀lú intan tó ṣe ní sàtàwà
1: yìí. Mọ̀ pé tábàwọ̀ náà lórí àkàbà báyìí ilẹ̀ Gẹ̀ẹ́sì náà ni léègì wọn tàṣù tó wà ní òkè téńté. So láti wá jẹ́ kí àwọn náà tún fa kọrùn láti jẹ́ kí wọ́n lè jáde ìwé ni pé àwọn náà wọ́n jẹ́ kí gbogbo àgbàlá ayé mọ̀ wípé ránkì àkọ́kọ́ tó gbà wọ́n sí kìí ṣe fúlùpù lásán o àwọn dìsáàvẹ̀ láti wà lókè téńté ni so o lè mí gbogbo ilé torí tábà wo ní ìsìn léègì mẹ́ra ife ẹ̀yẹ mẹ́ta UEFA wọ́n wà conference wọ́n wà champions league wọ́n tún wà ní europa ilé tó túmọ̀ sí wípé bí àwọn ọba ṣó ara wọn gan bí ayé ò bá ṣó wọn àwọn gan ti ṣó ara wọn pé ọ̀gá lọ́ọ̀gá ò mọ̀ jẹ́ lọ́jọ́ kọjọ́ nígbàkigbà so èmi rí pé àwọn náà wọ́n fi hàn fáyé ni láti jẹ́ pé òkè téńté tábìlì táwọn wà yẹn òun náà làwọn sì wà o kì í ṣe pé bóyá fúlùpù lásán ni.
0: ó dá ajá padà sílẹ̀ orílẹ̀-èdè spain ká lọ sí orílẹ̀-èdè spain ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìlú madrid mo sì ń lọ ibẹ̀ mo lọ pápá ṣe santiago bernabéu pápá ṣílẹ̀ ohun kankan kọ́kọ́ wá tún là ń lọ inú dressing room wọn là ń wọ̀ lọ torí wípé ìdíje clásico wáyé lópin ọ̀sẹ̀ yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid lọ sínú ìfigagbága yìí wàhálà ìdààmú ó tiẹ̀ ti wà ńlẹ̀ ìyẹn fún wọn kì í ṣe pé wà ló bọ̀tà dressing room wọn ò dáa àwọn agbábọ́ọ̀lù ń gbára wọn lẹ́sẹ̀ èèyàn ń dákú hospital náà ti ń jí èèyàn ti ń ránró ara wọn bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó sì kọjá ni ìròyìn dúró tó sún pé kárírà àsẹ̀ ipe wọn ni anthony rudiger ó fọ etí ẹ̀ gúdígúdí gbọ́ sí ẹ̀ wò rudigudi ó dágò òbele ó gbọ́ sí ẹ̀ kárírà ó gbọ́ iṣẹ́ ẹ̀ wò ìyẹn ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn kó tó wá di pé ìjà valvade àti chaumeni kó tó jẹ jáde bẹ́ẹ̀ kylian mbappe wọn competition pé mbappe out nínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid wàhálà.
1: atọ́kùn sí ayélujára ọ̀dọ̀ tèmi ibi tí prime ìbùsọ̀ kọ́kọ́ gbà wọlé òun náà ni ọ̀dọ̀ olùkọ́ni torí tí ikọ̀ bá wà tí ò bá sí adarí gidi tí ò sí olùkọ́ni gidi irú kan báyìí yóò mọ̀ ṣẹlẹ̀ tó bá yẹ pé
0: olùkọ́ni tó wà ní òun fẹ́ jose mourinho ó dàbí ẹni pé wọ́n nílò jose mourinho
1: báyìí. irú àwọn olùkọ́ni tán lè gbé náà
0: nìyẹn tí ò gbọ́ nǹkan kan lọ sí tibet lága
1: àwọn tó ju àwọn kylian mbappe àwọn tó ju tchouameni favard lọ ó ti train wọn ó ti kó wọn sódì ó ti gba ìyàwó champions league so kò sí nǹkan tí wọ́n fẹ́ fi àyẹ̀ di jose mourinho mọ̀ so àwọn ronaldo gan àwọn ọmọ etí kaka àwọn tony cruz àwọn modric wọn mọ bọ́ ṣe take àwọn tó jẹ́ pé kò sí wàhálà so àwọn favard yẹn àwọn tchouameni yẹn tán bá ń rí àwọn olùkọ́ni sabi alonso
0: àwọn
1: mọ̀ pé báwo ni àwọn sabi alonso fi ṣẹlẹ̀ ìgbà wọn làwọn olùkọ́ni tó wà bẹ́ẹ̀
0: ni
1: abela àwọn ose mori wọn le lo fidas team àwọn
0: bí wọn ti mọ bá ṣe kọrọ sanni olóko tó bá ṣe dáadáa ó
1: rí iṣẹ ti bí àwọn pep guardiola àwọn ọmọ fidas team náà máa lọ pé yá wá gbà àyè tí favard ń gbà yìí wá gbà àyè tí tchouameni ń gbà yìí ẹ lè tó yá pé ìgbà tó bá ń dún wọn àwọn náà mọ wípé táwọn ṣe yẹn kú díẹ káàtó
0: ṣùgbọ́n nígbà pep guardiola tó ra aja grealish 100 million ti daglish e mo lowo dressing room e se ko ti lo bi o ti
2: ibi se bo lo wa bi ibi to wa
0: ja cancelo na o no ni o lack discipline lo fi pada ti lo sibi ti o ye
2: ko
0: ti
2: lo di bruni to je playmaker won di bruni to je playmaker iko igba agbalo man city nigba to di pe wahala sele laarin won ati pep guardiola olukon pep guardiola o bench di bruni ipe ko joko so ele to tun si pe won ni awon room adid yen won ni lo awon olukon kekere awon olukon to ti mature to ye pe awon na ti doke agbatan bi awon olukon jojin club awon olukon luis enrique awon olukon o se morio yen awon olukon afa benitez
0: oro kan mo fe ka awon olulufe wa di mu la ro o se ko ja wi pe ki se dressing room adid gangan ni soro ti bere o je pe odo awon alase tori florentino perez ba se mo baba olowo won ki gbagba ku gba laye 79 years ni baba na bayi o si ti pe gan to ti wa
2: o ti pe to wa
0: no la madi early 2000 e to je ari won pe edi edi list we ja melomi papapa kale mo lo eh lati bi to early 2000 baba na city wa gẹ bi are won ninu ko ohun o jo bi eni pe atoke ni kini ohun tin ja wale so ra gbo blu pe tori florentino perez gbogbo oro to wa le a gbo pe abela o so coach mori kakan so
2: si ko si senu en si ko ni dani so ti o lenu kilo be so
0: o si jo bi eni pe baba gan o se abuya baba tin saran ni ko ye wa bi atun to fe waye latoke lo wa affect awon agba ball ni sale classico lo
2: mi ni pe temi kan ni pe nkan ri amadi ni lo ni pe won ni lo oluko ni to gbangban daada bo ba ye pe oluko ni mori ona fe gba ko to te gbori wole a ri iyato ninu ko ri amadrid
0: oda ohun ni ka je ran pelenu ofona fun yeso tori pe kini january to la lusu to wa lo gba bela january ye won wa champions league won wa ni copa del rey won wa ni contention gan lati gba la liga sugbon won ri kankan won ri fi se sa ti ri en ta fe pepe laaro toni okay iya se lati try number yen ti o ba ti lo ye to a pe won ohun ni ka je ran pelenu ofona fun yeso bon tin ba dide fuya oluwa se won ma kin la lo wole lori economic section ati to toni se pelu ora aje abdulkadir aderogba lafida wan ajo se laaro toni ni o se o se titi ojo aje ta mo pade lori eto ja won si aderogba adisila ruko ti mi olori sport eh okay ejo fun wa iseju ayo ogbon 30 seconds ejo e fun wa e fun wa hello e ka ro o e ka ro ma se ta ka se lo se yi
3: be ni ma
0: oruko yin ati bi ti mo tin pe yin iya mi ko ni baje
3: dauda kodija si ni
0: ma ah iya wa nana kodija lati bo
3: lati ido
0: e ti je 50,000 naira lodo cash e laaro yi e o awon customer ke wo pe yin lati bi account details yin 50k ohun na le je iya wa kodija lati do e se ogun oni baje eyin ti cash en ti yin niyan ileya promo na wa nta e mo gbegbo e ra so odun o da titi ojo aje o da bo mo ti gara tori mi o fo ire o

ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Mo ti káàṣìẹ̀.

0: certain. With Parthian Pensions, it's easy. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Parthian Pensions and enjoy a well-planned future. Register at www.parthianpensions.com. Parthian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Smash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ǹjọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Tó tó arére o, gbogbo ẹ̀yin ọlọ́jà pàápàá jùlọ àwa tá a ní ṣọ́ọ̀bù láwọn ọjà tí ń bẹ nílùú Ìbàdàn. Àǹfààní ọ̀tún ló tún wọlé dé o. Tá a pè ní Solar for Business. Yóò ní fún àwọn olùtajà tó ní ṣọ́ọ̀bù ní sólà ọ̀fẹ́. Àwọn aṣojú wa yóò sì wáyé ogun ohun èlò ẹlẹ́tíríìkì tẹ́ ń lò nínú ṣọ́ọ̀bù yín, yálà fíríìzà, fáànù, tẹlifíṣàn, hẹ́ dráyà, klípà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti mọ gbèdéke irú solar panel tó lè gbé àwọn nǹkan wọ̀nyí, tí wọ́n sì gbé wá fún yín lọ́fẹ̀ẹ́. Àwọn òṣìṣẹ́ wa, wọ́n máa wá sí àwọn ọjà wa bí ọjà olódó Lágelú, ọjà Lálùpọ̀, ọjà Agbági, ọjà Ọjọ́, ọjà Ṣáṣá, ọjà Mẹ́níyà, Kínyẹlé Cattle Market, ọjà Ológun Ẹrú, ọjà Pẹtẹ, ọjà New Garage àti àwọn ọjà wa yòókù. Bákan náà, ẹ̀yin tẹ́ ní shop tàbí plaza lẹ́gbẹ̀ẹ́ àwọn ọjà wa gbogbo, ẹ̀yin náà lè jàǹfààní yìí o. Ẹ wá gbọ́ o. Yàtọ̀ sí àwọn nǹkan ẹlẹ́tíríìkì tí àwọn agent wa ti wá ṣe àkọsílẹ̀ rẹ̀ àbí ìtẹ́ ti upload sórí site wa, ẹ gbọ́dọ̀ fi nǹkankan mi kún solar installation yìí o. Tó sì jẹ́ wípé ẹ máa ra owó sórí solar yìí, tẹ́ ó sì máa gbádùn náà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni, láti forúkọ sílẹ̀, ẹ kàn sí techstartgroup.com/sfb tàbí kẹ́ máa pe 0911-040-4332 tàbí 0815-684-1993. Àǹfààní ọ̀tún rèé o, fún gbogbo àwọn ọlọ́jà àtàjèrè fún gbogbo wa o.
3: Flash FM 105.5.

0: káàbọ̀ padà láti ojú ọjà. Ìkọ́ni ti Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú gbalẹ̀ fún Báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tá lọ tá lẹ̀tọ̀. Ọ̀tá ń jẹ́ òpin ni o gbọ́dọ̀ fọ́ ìsà. Ẹ wò wá Facebook Splash 105.5 Ìbàdàn. Tàbí ní TikTok @tijani olóko dáná sport actor. O mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. So ti play káàsì ìṣẹ́jú bíi mélòó bíi mẹ́wàá sásìkò yìí. Ààyè kò tó ti káàsì ẹ̀fẹ́ tí ó gbọ́pẹ́. O bá yin tíkẹ́ẹ̀tì mẹ́ta straight away. Bí àṣàlẹ̀ èbó lẹ́ẹ̀kan náà ní jẹ́bẹ̀. Tí ìṣe pé oyin 500. Àǹfààní aláìlẹ́gbẹ́ ní máa ń fúnyàn láti gbẹnu sí káàsì ẹ̀. Bí nǹkan kálé mi nìwọ ni bó bá lè yin mẹ́fà 3000. Bí 180 tickets nu òun kọ fún ọ. Wakù nọ́mbà tí ó gbé gẹ̀ẹ́sì láti já nọ́mbà rẹ bọ́ láti jẹ káàsì ẹ̀ lọ́sàn-án yìí. Àwọn ìfigagbága lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ó láǹfààní àti wáyé lẹ́ni Habibu Fasasi ti wà ń bì í bó ní nǹkan ó ṣe lọ lẹ́ni.
1: Ìfigagbága tó máa láǹfààní àti wáyé lẹ́ni nínú ìdíje Spanish La Liga lẹ́ni. Levante àti Osasuna ní aago mẹ́jọ àṣálẹ́ lẹ́ni. Bákan ìdíje German Bundesliga, Borussia Dortmund àti Frankfurt ní tó bá aago méje àbọ̀. Bákan Italia Serie A náà Torino àti Sassuolo láago méje kùsẹ̀jú mẹ́ẹ̀dógún. Bákan náà French Ligue 1, aago mẹ́jọ kùsẹ̀jú mẹ́ẹ̀dógún náà ní Lens àti Lens láǹfààní àti kọjú àwọn míì kan ṣe jẹ́ nìyẹn.
0: Bí nǹkan ṣe rí lẹ ti gbọ́ o. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ nínú pẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Madrid náà láti wà. Àwọn nǹkan mẹ́ta tí olùkọ́ ni ó ṣe mò rí o. Tó kàálẹ̀ fáwọn alákòóso pẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Madrid ni pé bẹ́ẹ̀ bá fẹ́ yẹ kí n gbaṣẹ́. Ọdún méjì sòṣe ni mo fẹ́ o. Kì í ṣe pé ẹ fi síbẹ̀ pé ó ṣiṣẹ́ ọdún kan tó bá ṣe dáadáa ó tún gba ọdún kan sí ìyẹn àkọ́kọ́ ọdún méjì straight away. Ó kéré tán òun ó gba ọdún méjì alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé òun èso olùkọ́ni tí mo ń bá wo oníròyìn sọ̀rọ̀ gbogbo ìgbà o. Lẹ́yìn match conference nìkan pé wọ́n fẹ́ gbà fìjàbága lọ́la o. Olùkọ́ni lọ conference lẹ́ni ó sọ tẹnu tiẹ̀ ó sì kú ọ̀nbẹ. Bẹ́ẹ̀ bá ń wá ẹni tí ó mọ bá yín bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹgbẹ̀lòmíì ẹlẹgbẹ̀lòmíì fún yẹn bóyá kẹ́ ẹ wá journalist kan tí ó mọ bá yín bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tí ó mọ dá wọn lóògbò tí ẹ bá tó fẹ́ mọ̀ papọ̀ ti Madrid. Òun ò àyígbà kan nìyẹn òun ò lè rojọ́ burúkú kankan mọ́ nísìnyí. Èmi tó ń bá iṣẹ́ ẹ̀hún dé báyìí ó ti kọjá kí ọmọ kan tí ò tó kankan á máa fi ọ̀rọ̀ pọ́ òun fún tí ó nírógun abatẹnijẹ́ o. Ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé gbogbo àwọn ìgbìmọ̀ olùkọ́ni tó wùn táwọn jọ ń ṣiṣẹ́ òun ó kó gbogbo wọn wá sínú kọ Madrid ni o. Kì í ṣe pé Madrid ó wàá sọ fóun pé àwọn ní corners trainer kan àbí set pieces trainer kan bì kan táwọn ó gbà fóun. Òun ní gbogbo ẹ̀ nínú ikọ̀ òun. Òun lólùkọ́ ni àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn lábẹ́ òun. Òun lólùkọ́ ni àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú lábẹ́ òun. Òun ní olùkọ́ ni àwọn aṣọ́lé lábẹ́ òun ni. Kì í ṣe pé tóun bá gba sẹ́tọ́ lẹ́wàá lọ mẹ́nìkan wá pé goalkeeper trainer lélẹ́yìí. Ẹ jẹ́ kí àwọn tá a jọ gbédí ara wa tíṣẹ́ wájọ yíra wa kájọ wá. Nǹkan mẹ́ta tó béèrè lọ́wọ́ àwọn alákòóso kan Madrid nìyẹn o tó ń bá fẹ́ gbaṣẹ́. Ẹ jẹ́ àgbà bí wọlé lọ́sàn-án yìí. Mo já ọtọ́ pé ìṣẹ́jú mẹ́wàá ààyè kò tó ti káàsì ẹ̀ kò tó bẹ́ẹ̀ mọ́ báyìí o. *347*100*1# tàbí www.cash.ng. Akú dédé wòye ọ̀gbẹ́ni Dìkù láàyè dojú ìtèrè.
2: Akú dédé wòye atọ́kùn akú dédé wòye gbogbo ẹ̀yìn ara lé akáwọn tiwa ọ̀tá ni wọ́n ràn ní dọ̀pẹ́.
0: Akú dédé wòye Mr. Akórede Yusuf àgbà ni wàkú epo.
3: Akú dédé wòye atọ́kùn akú dédé wòye gbogbo ara lé akú mọ̀ra jimá ọ̀pọ̀ ẹ̀ láṣẹ ló képe.
0: Àmì ẹ jẹ́ àwo kọ̀ǹdíṣàn mẹ́ta àti olùkọ́ni Jose Mourinho tó fún àwọn alákòóso kan ti Madrid yìí.
3: Mo rò pé ìdáhùn òṣèlú tẹ́ bá dẹ̀ ti bá ṣẹ́dé bíi tírú àwọn Jose Mourinho bá ṣẹ́dé. Mo rò pé àwọn ò lè mọ nǹkan tí wọ́n fẹ́ àti nǹkan tí wọ́n fẹ́. Ìwọ́sírò ẹ̀ bá tó wá gbaṣẹ́ nírú àsìkò yìí. Ká tó wá ń gbọ́ pé bóyá nǹkan kan ni ó fa àìṣe dédé àbí àìṣe dáadáa àbí tí ò fi àmọ́ mú kọ̀sìn náà láàrin ẹni tó gbaṣẹ́ àti ẹni tí wọ́n fún níṣẹ́. Mo rò pé wọ́n ní kí wọ́n ti tètè táyé yanjú ẹ̀ kí wọ́n tètè jọ yanjú ẹ̀ láti bẹ̀rẹ̀ pẹpẹ. Nǹkan báyìí ni mo fẹ́ nǹkan báyìí ni mo fẹ́. Mo rò pé bóun ṣe sọ tiẹ̀ síta yìí sìn. Mo rò pé àwọn Florentino Perez náà àwọn akọ tiwọn náà àwọn náà na àwọn òfin àti ìlànà kan táwọn náà gbé wá pé ókè o. Nǹkan báyìí làwọn náà fẹ́ o nǹkan báyìí làwọn náà fẹ́ so lápọ̀dọ̀ tiwọn náà so máa ti jọ síra wọn níwọ̀n lọ́gbà tá a jẹ́ pé lówù wọn láti gbà o se to le stop an lati ma gba nkan to ba wu so bo gbogun to na ka le yin mi ro pe kankan be nbe to ti buruku jai e o ke awon ta jo nsise ni a jo sise e fe ke gba yan kankan wa fun mi
0: e olugan lowo pataki lele
3: ele boyo lo be lodo tawon na be a ko lo be o so pe kan ma bere bere lowo won after match conference
0: le ma
3: da won lo
0: kan wa lo mi se won ba mo se
3: pe iyan ti be won pe te ba mo ru eyan to je because iyan na mo te won pe oro oji se olorun ga so pe te ba ti ro poro to ja ilenu won ni da kiyan dake
0: o da je
3: elomi se pe iyan o da boyo elomi won ba se ba n dake
0: oro kan le koja lai fesi si
3: gbogbo tin bele oro kan wa koja waju e ti o ni le fesi so wa wo pe okay en ti wa mo ma wule fesi kesi ti won fi a mo mu nlo pe lagbaja so be
0: o si ma bi tin bo
3: e mo wule bi mi re oro kankan ta ba ti lo match conference eni nkan to eni kemi ba fe bere ni match conference bi match ko la ni aboko ko ton la na ba se ni o so n ta ba ti jo so nbe o pari e pe yen gan to fi ji faramo yen gan ni pe ko sogbon to lu kan ni le fi so pe won o si yen
0: be ni
3: o yen ti do fe yen o kin si asa bo yo ku tan ni won le ma pada bere le ato si yen asa ni lo ti o state block e pe e ma wi le gbin yen wa e ju ma mo ni match conference nikan so leyin e yo ku e ma fe ma bere bere boya kan welu mi ti won ma tari bere yen si latodo Florentino Perez ko de ma da won lo so e mi ro pe bo nkan to kale yen mi si ri gege bi nkan to at least o da lapodo re tori iyan sa mo ru iyan to je
0: ben
3: so lade ti afoid ki iyan ma ba ni ja pe na to fun se mi ro pa buru wanu nkan to so
0: e wo eyin nisin ke ran mo la mo la ko alo re ba wa e pe ah
3: mejeji na le mi ma nje
0: so ko da bi si
3: ti mi ti mo la mo la to ba re ba wa e ba na okele ni ko da ko ba ara fufu wa ni yo lo pelu ogo lo
0: oni pada
3: o laye
0: ogbeni oju itere ni ki dada fe kun
2: mi ro pe ta ba wo ise Madrid si oluko ni Mourinho ki se igba kokko lele ti o lanfani lati igba ise to lo ba ni gbe atele ba bossi so mo ro pe o mo o ti sise nbe ri o de mo nkan to gbe ohun subu abi boya bi asise to
0: ni gba yen
2: ni gba kokko
0: se igba de si mo face si
2: so o de mo ibi ti ko Real Madrid ti awon na fi si o mo gbogbo ibi ti won tin gba so oluko ni lenu so mo ro pe lare o na nikan to na laale yi pe ah tin ba ma gba ise o ati ma ba won eyan soro tori pe ta ba wo oluko ni o se Mourinho wa ri pe o je oluko ni to je pe o ma n tete react bakan na de reaction ma n fe lagbara ju action to react si lo lopo igba so mo ro pe lo na se wo pe o da kò sí bí òun ṣe wà nínú orúkọ Real Madrid táwọn ò wà ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kó mọ níwọ̀n mo rò pé ọgbọ́n tó náà
0: kó tó nípa fọ́gùn mọ́ra
2: lé torí pé téèyàn bá wo lára nǹkan tó ṣe ní mo rántí nínú kọ Real Madrid nígbà yẹn ibì kan wà tó fans tí wọ́n attempt láti gùn
0: bẹ́ẹ̀ni
2: tó jẹ́ pé bodyguard ló fara
0: gba
2: and the end of the day bodyguard yẹn kú o so teyan ba wo gbogbo awon kan to sele o to ki oluko ni ose Mourinho mu awon ilana yen ko lale pe bayi ni mo fe bayi ni mi o se fe ta ba te wo nkan to tun wa sele ninu Real Madrid lowo lowo bayi oluko ni to ba fe gbase to ba fe gbase Real Madrid either fidi e ni o oluko ni nisan o na gbodo ni ofin ati ilana to ma mu wa ta ba wo awon agbabolu won so nsin pe oluko ni bayi la fe oluko ni bayi la fe o sugbon ta ba wo nkan to nsele enu Real Madrid lowo lowo bayi a ri pe idi tan se nso pe oluko ni bayi la won fe ko ju wi pe awon agbabolu igo ni discipline mo lo so won fe oluko ni to wa je pe a je yo je nti wojo ma fi gba awuyo tan jo ma ju sira won so mo ro pe ilana to fin eleyi ti oluko ni o si muri o na lale n to to ati n to to na ni
0: eh nipa ti ente ikanu awon bodyguard o se muri eyan won pada save ku pada babe lo ni 2011 ni airport lo ti sele
2: okay
0: ti olulufe kan ti obi o se mo we un we e se ite ti down ko ni abesi to fun ni bo se fa obe yo nu poya so e awa ko la san wo ta fi wo bo tan fi san wo su fe yin ni fun to wa se un wa po da o se fe gun mo re o pa ti ye to ti yin fi fara gba obe nti e sugbon olodun lo yo oyun na tori bi to be ti ba ki se bi to da 2011 level lo tele e ja wo classico wala tin benu ke bi agbabolu ti Madrid se se anfani fun iko Barcelona
3: eh mo ro pe baba soro pa wala baba soro pa pe se ko sanfani ti wala baba nu kokan anfani lo je fun alatako akoko ni e keji ni pe e classico te odun itan fe gba gan eh ta ti yo pe pride pe me ba nja fun pe boya ko ko ma baje mi ro pe classico ti a ma fe wo gan ni
0: o fe jo formati
3: because tabawo leyin fi gagbaga totun lansin fi gagbaga ma ku meta pere en ta fe wa gbansin ko Barcelona sin last 10 matches e o bori e ninu la liga me wa seyin e ko Madrid re funiku for landing so tabawo won dara ri pe en ta wa soran pe yin sin to bori fi gagbaga me wa seyin lera lera o ni lo ami kan pere sin ti ko Madrid o fi ni le ba mo ni sayi oni lo just 1 point so ka ti a so pe ko ti wa ri gege si Madrid gan so bi gba te ba kan delay pe kan kede winner ni so la podo temi so ta ba wo dada ri pe nkan ye ti jina sira won so ta ba wo lo lo ba nse won na gbianju e mo pe ti kokan ma nleke won so pe nikan ti gba dije kan jura won lo en ti be leyin nu mo sare pe boya ko nba eh ti ko Barcelona ba lo re fe ati gba todun nsin ti won na ma di 29 league title so ngba ti Madrid se 136 nje so e pe kere kere un sumara won na nje oni 136 26 abi nkan ti me wa mela nu baba won sin o ti fe ku meje lorun e bayi so on tan lo so e mi ro pe iko Madrid ni won ni pressure to po akoko pressure tan ni pe won ni fe ki won fa won da world nu
0: ti won ba si ere
3: 1.0 ta ma te fe ri 1.0 won wa won
0: ko je yin fi gagaga
3: mi akoko na keji ni na lo fan to fi ja si pe won mura si fi gagaga ti agba kan against espanyol
0: ta ti won se se igalo
3: po padanu fi gagaga bi an ta omi so iru ni iru otan la gan se gan ba wule form guard of honor ni so won wule koko mura si yan pe ki guard of honor mo koko waye iyen ni otan la latodo ta won se pe won sa le form guard of honor fe ti won ti kede po gba league
0: ben
3: now won ti a gbundu pe okay another person ta to wa nisin pe ton ba le bori won ti delay celebration pe agba league iyen fun iko Barcelona but ton ba fi le ta omi so Barcelona na oju won na won ti ma celebrate pe league oye na ko le wa o de koro so imero ko won kan ni pressure to ba wa lara Madrid e keje e keta to wa me ni pe iko to wule down mentally ti won se dada tan ton wa fe play against team to n se dada e keta ton wa fe gba iru fi gba tan so won pe o difficult la in the sense pe iru fi gagba ga nsin anfani kan ti mo le so pe wa fun Madrid die ni pe fi gagba tan ba gba lojo Sunday seyin bi me wa seyin e kan pere ni ko Madrid pada run
0: ni game ojo Sunday
3: game ojo Sunday won bori ngba mefa won ta omi le meta so ile to tumo si pe Sunday yin o won ki saba ni suru pupo nbe sugbon se mo pe iyen na o ni se pelu mentality iko to fe play
0: ben
3: ni jo Sunday sin won ti padanu player bi Federico Valverde
0: leader
3: to je pe ikan pataki ninu oko ni latara aja ti won ja so ka de ma gbagbe epon kan wile ti lo tele tele bi Eda Militao ni Rodri Gugu ni gbogbo awon eyan yin
0: so la di bendi na tun ti ni
3: Tchouameni so pe won ti ti confirm pe won fun ni suspension or something like that so
0: ni pa ti injury ni Velamendi ni
3: Velamendi ti ni injury Velamendi ti ni injury no le si nbe so pe option won ti e po ni left back yen
0: ben
3: so imero pe awon kan e po fo iko ma ta nso ro pa iko Barcelona ta ba yo owo Lami Yamal kan to je bi recent injury tan ni to je kan gbogi so Rafinha se Rafinha ti pada so ta ba re mo ti Rafinha gan ma admo iko yi ki se nkan kekere so e ro pe iko Madrid ni isoro to po sugbon ti anxiety o ba pa iko Barcelona na pe
4: Avesarisi
3: awon na le ma ri nkan ti won wa njo Sunday boy ko Madrid gangan ile ti daru wa tin di pe won ni Antonio Rudiger tenikan
4: ati Carreras ni
3: o je Avero Carreras eja e chamene fabadi.

0: Flash FM 105.5.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
3: C-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
0: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
5: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
4: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
6: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
4: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
6: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
4: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
6: Rárá àti rárá.
4: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
6: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.

0: àwọn èèyàn ti mọ kíní yẹn gẹ́gẹ́ bí logo wa nìkànnì ọmọlúàbí tó má ti ń gbọ bẹ́ẹ̀ yẹn wọ́n ti mọ̀ wípé kò sí méjì táwọn fẹ́ gbọ́ ju gbáńkọ́ gbì. Àwọn òròyìn àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn ha bì kan ni tí ẹ̀nà pájá délé òkèrè lọ́hùn-ún bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́n tẹ́yìn ti ń dúró dè wá pé ẹ̀yin fẹ́ gbọ́ ẹ̀yin fẹ́ gbọ́ àwọn kì í o pípẹ́ ẹ káàsán ní gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní àti máa gbọ́ wa àsìkò jímọ̀ lónìí jímọ̀ olóyin ni alálùbáríkà ni ó ti dire dání o ó pé gbatiẹ láti kàn ní ọmọlúàbí ẹ mọ̀ wípé a kì í ṣàwọn oníkànnìyé bá a bá ti rí lọ́dọ̀ ti ara yìí
1: tó dọ̀wọ́
0: wa tó dọ̀wọ́ yín lọ́dọ̀wọ́ tẹ̀yin náà
1: a ti ní mọ́wọ́ bẹ̀ sí ni wá
0: bẹ́ẹ̀ ni o animo ṣàwọn làwa ẹ̀yin náà sì mọ̀ ẹ wò ó lágbára lọ́wọ́ ọlọ́run ọba àwọn gbàǹkọ́bì kan bẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ayọ̀ náà máa ń bá dé bíi ká kọ́lé kakomo kasegbeyawo fọmọwọ ọkùnrin
1: kasegbeyawo
0: fọmọwọ obìnrin kase freedom kase graduation fáwọn ọmọ wa ká lọ ilé òkèrè ká lọ kẹrù àtẹrù bẹbọ wálé ká wá ṣe bẹẹ ká ṣòkú àgbáyé tó ti gbẹ hánrán bí àádọ́fà bí ọgọ́fà àádóje ogóje àádọ́jọ ọgọ́jọ ohun tá à ń gbìyànjú àti sọ fún yín náà ni wípé ẹ̀mí gígùn àti àlàáfíà ara ayọ̀ náà ni màá bá dé béèyàn bá ti ní láṣẹ lọ́wọ́ elédùmarè àtàwa àtẹ̀yìn gbàǹkọ́gbì ayọ̀ ni ó mọṣẹlẹ̀ lọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa o ṣe wá rí àwọn gbàǹkọ́gbì ayọ̀ kan léyìí táwọn onímọ̀ láǹfààní àti mọ̀ sí irú bó ti wù kọ́ jẹ́ ó fẹ́ mọ̀ bọ̀ lọ́wọ́ iwájú ó fẹ́ mọ̀ bọ̀ lọ́wọ́ ẹ̀yìn ó fẹ́ gbọ̀tú yọ ó fẹ́ gbòsì yọ ó fẹ́ wá látòkè ó fẹ́ ṣẹyọ láti ìsàlẹ̀ ọba tó ni wá kò ní í jó sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa ẹ wo àwọn àkòrí eléyìí tí ìròyìn ọ̀hún tó gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o a máa ṣí láwẹ́láwẹ́ ìyẹn sẹ́tì gbọ̀ tìyẹn ni ọ̀gá bó bá dójú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yín kóyàwó ìròyìn lọ́rùn balẹ́jọ́ nù
1: o
0: ìyá àdínní yín náà ni Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
1: Tọ́ Temilade Aloko òun lèmi ń jẹun gbogbo rere léyìí tá a ti pè yóò mọ jẹ́ tiwa àti tẹ̀yìn olólùfẹ́ wa gbàǹkọ́gbì ìròyìn náà rèé nìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ mọ bá wa kalọ̀.
0: Ó dáa tó bá níbẹ̀ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣí láwẹ́láwẹ́ àwọn àkòrí eléyìí tí ìròyìn ọ̀hún tó gbèrú ní kókókókó tó yọ bẹ̀ wọ́n ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́run ọba ọmọṣẹ́ wọ́n ní àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ ti agbófinró ṣe ọlọ́pàá nù wọ́n ní karajágbọ̀kan eléyìí tó jẹ́ pé adigunjalè hanrán ni bẹ́ẹ̀ bá gba pàdé lé sí ògbèjì eléyìí bẹ́ẹ̀ bá ti kó dúkìá yín lẹ̀ ó ṣeéṣe kó náà gbẹ̀mí lẹ́nu yín ni o wọ́n ní ṣùgbọ́n ṣá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti mú balẹ̀ wọ́n ti já tíkẹ́ẹ̀tì ọ̀run àrèbọ̀bọ̀lé lọ́wọ́ kódà àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kan èyí tí ẹ tún jí gbé lọ àgbẹ̀ alágbẹ̀ ẹni ẹlẹ́ni ó ti gba ìdáǹde rẹ̀ báyìí kúrò lákàtà àwọn ikọ̀ burúkú eléyìí tó jí gbé lọ bó o gan lọ́wọ́ ṣẹ́ṣẹ́ wá dunlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ àti àwọn gbàǹkọ́gbì tó ṣíyọ o ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o bá kókó rẹ̀ bá ti tó ni o.
1: Tọ́ bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń fakọyọ tí wọ́n ṣe bẹ̀bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni wọn ò tẹ̀tí o ní ìpínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bí ìròyìn eléyìí ṣe ń wí pé àwọn ọlọ́pàá náà ni wọ́n mú àwọn méjì kan o tí wọ́n fura sí wípé adigunjalè ni wọ́n ní ìpínlẹ̀ Bauchi ni o wọ́n ní onírúurú ìwà ọ̀daràn òun náà ni wọ́n tọ pinpin rẹ̀ dọ́dọ̀ wọn àmọ́ o ọwọ́ bà wọ́n o wọ́n ti ń wò bí korógbó dẹ́ngẹ̀ nínú dẹ́ngẹ̀ ní ìpínlẹ̀ Bauchi lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ìwé ìròyìn The Punch ló punch ìròyìn náà
0: ó dá ìwé ìròyìn punch náà ló tún punch eléyìí sì gbòòrò ayé lọ́sàn-án tòní o wọ́n ní ìjẹ́ jẹ́mọ̀ ẹgbẹ́ àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà dànsá kí wọn o àwọn eléyìí wọ́n tún ti ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà ó pé kí wọ́n ṣe ni wọ́n ní àwọn ọmọ ọlọ́mọ yìí tó jẹ́ pé ilé ọmọ aláìníyà náà wọ́n kúkú wà tẹ́lẹ̀ wọn ò níyà wọn ò ní bàbá wọ́n tún wá lọ rèé jí wọn gbé àwọn ọmọ ọlọ́mọ wọ́n mọ̀ tí dóòlà wọn báyìí ní ìpínlẹ̀ Kogi ni o bó o gan lọ́wọ́ ṣẹ́ṣẹ́ wá dunlẹ̀ ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o bá kókó rẹ̀ bá ti tó ni.
1: Tọ́ wọ́n ní bákan náà ní ìpínlẹ̀ Borno òun náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí náà ló mà ti wáyé o wọn ní àwọn ọmọ ogun lẹ́yìn kọ́ náà ni wọ́n ti gbéná wojú àwọn agbẹ́sùmọ̀mí ti iswapo wọn ní kódà wọ́n ṣe kópa lára wọn o lásìkò tí àwọn ọmọ ogun lẹ́yìn tí wọ́n dìde tí wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ o tí wọ́n sì dènà ìkọlù kan eléyìí tí ò bá wáyé ní ibùdó àwọn ọmọ ogun eléyìí tó wà ní Magumeri ọlọ́run gbà wá. Wọ́n ní àmọ́ tá ìpínlẹ̀ Borno ni wọ́n ní wípé ọwọ́ bá wọn o kódà àwọn kan kọ̀ wọ́n fi kú wọ́n fi ṣe ìfàjẹ́ ìwé ìròyìn the punch náà ló gbé ìròyìn ọ̀hún síta.
0: Ó dẹ́ bá a bá ń pariwo tọ́tọ́tọ́ pé ọba tó ní wá òjò tó fẹsẹ̀ tẹ́lẹ̀ yìí jí ó bá wa lára mu mọ́ jì ó gbòdì lára wa bẹ́ẹ̀ náà látún gbàdúrà pé bí òjò ṣe ń fẹsẹ̀ tẹ́lẹ̀ yìí ọba tó ní wá mọ́ jì ó dàbí ewu fún kó wá wa o. Wọ́n ní ní ìpínlẹ̀ Niger ǹjẹ́ jẹ́mọ̀ wípé òjò àrọ̀rọ̀ dákan eléyìí tó mú ọwọ́ ìjì líle dání ó mọ̀ ti ba ilé eléyìí tó tó ẹgbẹ̀rún kan níye ó bà á jẹ́ o. Wọ́n ní àwọn èèyàn eléyìí ti gbé lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ohun ti wáyé báyìí kó wa àwọn ti di aláìnílé lórí o léyìí tí wọ́n sì ti ń wá ibi tí wọ́n ó forí wọn wò sí níbo gan nìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger. Àwọn iléeṣẹ́ eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Niger ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé àwọn gbọ́dọ̀ wo ni wọ́n ń bòde lẹ́nu wọn báyìí gómìnà wọn ní ìpínlẹ̀ Niger gbọ́dọ̀ wo ni bòde lẹ́nu tiẹ̀ gbáǹkọ́ gbìmọ̀ leléyìí ẹ gbọ́ ò bá kókó rẹ̀ bá tuntun ni.
1: Tó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa ó ti sọ̀rọ̀ síta ó ní kò sí ìdúró kò sí ìbẹ̀rẹ̀ fẹ́ni tó gbódó mì lọ́rọ̀ àwọn báyìí ó torí wípé àwọn ti dára àwọn síta àwọn sì ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà kan eléyìí sí àwọn agbébọn jí gbé ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Nasarawa o. Wọ́n ní àwọn ti ń wá wọn kọ́lọ́hún ọba mi òkè kó ṣe àwọn akẹ́kọ̀ọ́ náà kò ṣe wọn ní rírì o.
0: Àmì
1: ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: Ó dá ìròyìn kan leléyìí léyìí tó jẹ́ pé ìwé ìròyìn méjì kò ń bò wọn náà ní ẹ̀tari rẹ̀ bóde o. Ìwé ìròyìn punch ó gbé ìwé ìròyìn the nation ó gbé. Wọ́n ní àwọn kàràbà ní ẹ̀dá kan èyí tó jẹ́ pé owó tiẹ̀tiẹ̀ ní tí a fi ń pè wọ́n níbi lọ ní à ìdí egbògi olóró ni ẹ ti rí i. Wọ́n ní arákùnrin ọ̀hún wọ́n ti náwó gan àwọn obìnrin méjì kan léyìí tí ẹni àwọn eléyìí náà wọ́n jingiri ju nínú wọn máa gbé egbògi olóró wọ́n ní ọwọ́ ti ba àwọn eléyìí náà ǹjẹ́ bò gan wọ́n ṣe mú wọn. Wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o àwọn eléyìí wọ́n ti mọ̀ wọ́n ìlú mọ̀ọ́ká ni gbajúmọ̀ ni wọ́n lórílẹ̀‐èdè àgbáńlá ayé tá a bá ń sọ̀rọ̀ nípa ká gbé egbògi olóró wọ́n ní a tún fẹ́ẹ́ ṣeré bẹ́ẹ̀ bí ẹ ti máa ń ṣe ni o kó tó di wípé ọwọ́ pálábá wọn ó ṣe bẹ́ẹ̀ ó ṣe gé níbo wá lọ̀rọ̀ wọn dé dúró gbáǹkọ́gbì tó yẹ kẹ́ ẹ gbọ́ ni ẹ gbọ́ ò bá kókó rẹ̀ bá ti tó.
1: Tó àwọn ní ọkùnrin kan eléyìí tó ń relé òkèrè tó ń lọ sí orílẹ̀-èdè Italy náà ni ọwọ́ bá o tí wọ́n sì ti sọ sí ẹ̀wọ̀n ọdún márùn-ún lórí ẹ̀ṣẹ̀ kínni wọ́n ní ṣe ló fi ẹ̀yìn gbé oògùn tramadol níbo ló ń kó lọ kí ló fẹ́ẹ́ fi ṣe àwọn òwò ló fẹ́ẹ́ tà fún àwọn òwò ló fẹ́ẹ́ mọ
0: lò ó
1: ìwé ìròyìn the nation òun náà ló gbé ìròyìn ọ̀hún.
0: Ó dá lórí ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn eléyìí tó wáyé nílùú àṣàbà ní ìpínlẹ̀ Delta eléyìí tí àwọn èèyàn ń bòde tí ó sì ń pariwo tẹ̀tẹ̀tẹ̀ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn náà wà lára àwọn tí ẹ̀yìn ìbọn ọ̀hún pò pò wọ́n yìí ìbọn dún kàràgbẹ̀ù gbẹ̀ù. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti wá bòde báyìí o léyìí tí wọ́n káwọ́ wọn méjì wọ́n ní ọwọ́ àwọn rèé ẹ wò ó dáadáa bó ló ti rí dúdú ni àbí funfun. Wọ́n ní ń dáhùn pé ọwọ́ àtàwọn rèé o funfun nẹnẹ àwọn ò lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn èyí tó wáyé ní ìlú àṣàbà. Wọ́n ní kódà lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ìwádìí tó gbọngbọ́n kí wọ́n lè mọ àwọn wo gan ni kàràǹbà ní ẹ̀dá èyí tí ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ ń yí gbàràgàn ìbọn ní jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní àbẹ́ẹ̀rí pógbá kọni ó sì rẹ́gbì.
1: Tọ́ ní ìpínlẹ̀ Rivers ẹ̀yìn ìyálọ́mọ ẹ dákun ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká ṣàmójútó àwọn ọmọ wa dáadáa o àtobìnrin àtọkùnrin torí àwọn èèyàn kan ti wà lóde tó jẹ́ wípé apanilẹ́kún abaninínújẹ́ èèyàn ni wọ́n o. Wọ́n ní ọkùnrin kan náà ló ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers o lórí ẹ̀sùn wípé ó jàbálẹ̀ ọmọ alábàágbé rẹ̀ kan lámúlégbé rẹ̀ kan ọmọ obìnrin eléyìí tó jẹ́ ọmọ kékeré. Wọ́n ní tọ́ àmọ́ àwọn ọlọ́pàá ti mú ó ti ń wò kóíkóí bí kòrónú dengue ní àkàtà wọn àmọ́ ìkìlọ̀ rèé o fún àwa òbí ẹ̀dákun ẹyẹ mọ ràn mọ lọ sọdọ bọdà tí ń gbélẹ́gbẹ̀ lé ẹyẹ mọ kí wọ́n bá ti ń lọ́mọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ìwà ìbàjẹ́ ni ẹ̀dákun
0: ẹ̀dákun ẹ bá ti rí tọmọ yín bá ti lọ sáré bá wọn ti lọmọ wọn ẹ jẹjẹ máa gbá padà kó o
1: lẹkùn wọn ọlọ́ àwọn ọmọ yìí ṣe pàtàkì ẹjọ́ ẹ̀dákun
0: ó mọ̀ lágbára o.
1: Ìwé ìròyìn the punch ló gbé.
0: Ó dá ní ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ Katsina orílẹ̀-èdè wa Nàìjíríà mọ̀ ló wà o. Wọ́n ní àwọn afurasí ajínigbé bíi 300 ó lé mẹ́rìnlé ní 40 344 kidnap suspects oh na lowo mo ti won si apo to ba won ni se meji je nse ni afi won jiyan gbe won ma bere owo o de won palaba won ti segi won ti mu won baye ni ipile kasina bo lowo se wa to won awon gbolohun wo lo ti akata ile ise olopa ni ipile kasina jade eyan mo tun gbo loso to ni abe ri po gba nko ni o si regbi
1: to eje ka lo si ipile ogun eyin aleti lapa te igboran nipe eye ma dadoti si ojusan omi eye ma gbele sibi ti o ye ke gbe si tori pe aisan ni dale o ekun omi na ni ma sokunfa won ni ni ipile ogun awon olugbe to to marunde ni aadota ohun na lowo ba o latara pe won ju ile won gbele won si awon bi ti o ye ki won ma gbe si kini idajo eleyi ti ijoba ipinle ogun se fun won gbanko gbi ni e si gbo
0: o da to ba ni be ile ise olopa ni eleyi ti nbe ni ipinle cross river pelu force wo po won pelu awon osise ologun le de wa nigeria won mo ti nawo ga awon meji kan le to je pe ise ti eyan laayo agbofinro ni won
1: to
0: meji ni won nje bo lo je ofin ti pada mu ofin baye eni to wo uniform ti pada mu ni oni to wo uniform won ni be la bi ni o won ni jeje mo yi pe ija gbegbe sagbegbe meji kan eleyi to suyo awon osise olopa meji yi won ni jeje mo yi pe won lowo si bi isele na bo se ru gudugudugudugudugudugudugudu leyi ti o fi gba kan lo le rarara
1: ni agbojule
0: ko mo je ni agbamo re o bo gan wa ni owo se to won awon kan wo gan ni igbese to ti akata won bode ko to di bi pe owo sikun awon agbofiro o to won ni ipinle cross river eyin o mo tun gbo loso to ni o abe ri po gba nko ni o si re gbi
1: to e je ka lo sodo augustin o ti nseju si wa bi pe
0: ka wa ka lo
1: je polowo oja
0: o de je lo soke na ka lo polowo oja ta ba wa pada de gba nko gbiro yi o te sowo waju e ku kale
2: Flash FM 105.5 Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: No carry last, though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.
4: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
5: Is that Alfie playing football in the rain?
6: It's Toby Chio.
5: My goodness. When did he grow up?
6: That's it with kids, though.
7: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development with the new Nankid 4. With HMOs to support your child's development. Probiotics and high-quality proteins to support age-appropriate growth. Nankid 4. Nourish your child's potential.

0: o e kaabo pada bayi o iroyin gbankogbi wa setan lati gbera tan aja wa gbera ni o tori pe eyin na mo pe nikan ni omo luabi awa ki fi se sere ojojo ba bayi o na la nja se mora o de ja lo sinu iroyin punch eleyi to jade fun toni won ni ile ise olopa eleyi tin be ni ipinle oyo ti ani ahin o ah won mo tun ti se aseyori kan eleyi to lagbara gba aseyori ohun o na lo ni se pelu gbigbogun ti awon iwo daran kan eyi to je pe o fe sora idi kan jagba ni ipinle oyo ni won ni koda isele eleyi to ni se pelu idigun jale eti ba waye leyi ti awon eni eleni oniyan loniyan won ba tun mo pariwo tototan pe ah won tun de o awon firindi oke won ni ile ise olopa ni ipinle oyo won se gudugudu meje won se yaya mefa won mo je ki isele yi won ojo waye o won ni koda eni eleni oniyan loniyan eleyi to je pe awon kan ba ni eda iko ajinigbe won ba tun pali eni eleni mo nirawo nilu seyin ah agbe eni eleni agbe aroko badule won ni jeje mo pe won dole onitohun ko lakata won ile ise olopa eleyi to wa ni ipinle oyo ninu alaye kan eleyi to se o nibe ne ti se lalaye e wo ikan lara awon afrasi adigunjale ohun to ote ogbaji keti ohun are mo bo lowo tawon o on na si jale lowo won ni meji inu won owo ti te won bayi won ni koda awon afrasi merin kan e to je pe won lowo lese ninu mi mo ji baba agbe kan gbe won ni awon eleyun na nko won ti wa lakolu olopa bayi ti won ti wo kan na nbo ni ninu atejade kele to bode iyen ni ilu ibadan lati akata eni ti se agbonso fun ile ise olopa nipinle yi olayinka ayanlade loruko won won se lalaye pe ke mo wo won ti kora won jo won fe lo re digun jale ni nkan bi ago meji oru iyen ni opopona kele to pe ni opopona saki ilu seyin lo wa ko to di wipe iroyan hun o kan awon lara won ni ke si mo wo irufe isele yi o ti waye ninu osu kejo odun ta wa ninu eyi nigbati won tesowo waju won ni nipa papa ti oro n de ti gbo ile ise olopa baye o na ni won ni o ya eyin osise olopa e mo wararo e mo repeti e duo dede bi omo ogun e tete mo lo sibi ti eni isele ohun ti fe waye won nigbati won o de be bayi ha ireko itemi temi awon gendi olodun ti ti de amora ogun o na ni e ti yabo agbegbe ohun o leyi ti won fe mo sise laabi ile ise olopa se lalaye pe e wo meji towo ti de bayi awon nkan tan gba lowo won bi exhibit buku buku awon bon lewo won ni agba lowo won agbelero ti le wa yi ni o won ni koda awon badinatu ni buku ti fona lenu kan e to kun fun ota ban te pe ki se ti le ti le okere ni won ni agba lowo won ero lewo se fi mo bara won soro marun won ni agba lowo won ah eroja ti mo fana mora ta npe ni power bank won ni agba meji lowo won owo kukushi ego eleyi to je pe o seese ko je pe awon iwo daran buku kan ti ati wu seyin nibe ni ati gba awon owo ohun jo won ni gba owo nde lowo won o ayanlade en to safikun oro re pe e wo saju ninu awon isele kan eleyi to ti waye o ni adigunjale kan e to je pe ni ojo ketala osu keni odun ta wa ninu eyi o na lowo palaba ti e na segi won ni jeje mo yi pe nibi to ti lo re digun jale owo tun te eleyun na sugbon se o ti dagbere faye pe o digbo se ija ile ise olopa nipinle oyo awon eleyin mo koro doju o akan sara si yin be tin se takuntakun paapa julo bi e se je ki isele e to ni se pelu idigun jale ko waye nilu seyin eni eleni oniyan loniyan kan le to je pe agbe ni e to je pe awon karaba ni eda ajinigbe won ti ji gbe lo won ni babo ni babo oniyan loniyan won ti dola re kuro lakata won eyin wa bere pa awon afurasi ajinigbe ohun ko won ti wa lagolo olopa bayi le ti won wo kan na nbo banko gbiro yimo ni losan to ni o e le gba kese ri e nbe
1: to e je kemi na tara sasa ki n lo si ipinle Bauchi o won ni ile ise olopa ati ipinle Bauchi ti je ko di mimo pe owo ohun ti ba awon meji kan ti won fura si wipe oniwa ọdaran ni won bẹẹ si ni adigunjale ni won o won ni koda won ri atakuku kan gba lọwọ won eleyi ti won ji gbe lọwọ eyan kan o gẹgẹ bi agbẹnusọ fun ile ise ọlọpa ipinlẹ Bauchi Nafil Habib bo se wi o ninu atẹjade to fi lede ni ọjọbọ ana o ni wipe ni ọjọ kẹrin oṣu karun ọdun 2026 oun naa ni awọn ọlọpa ti won wa ni ẹkun ile ise ọlọpa ti Ningi náà ni ọwọ́ wọn ba Muhammad Sani ẹni ọdún márùndínlọ́gbọ̀n bákan náà lọ́wọ́ ba Sani Lawan ẹni ogún ọdún àbẹ́ẹ̀rí nǹkan àwọn ọ̀dọ́ àwọn ọkùnrin láǹgbà ọ̀dọ́ láti abúlé kan tí wọ́n pè ní Badungu ní ìjọba ìbílẹ̀ Birnin Kudu ní ìpínlẹ̀ Jigawa Abibu ṣàlàyé síwájú wípé wọ́n bẹ̀rẹ̀ ìwádìí ibi tí wọ́n ti ń ṣe ìwádìí náà ni wọ́n ti tọpinpin rẹ̀ wípé ṣe rí àwọn tí ọwọ́ báyìí náà ni wọ́n ti kọ́kọ́ hu ìwà aláàbì kan wọ́n ti kọ́kọ́ lọ rèé jalè níbì kan ní ìjọba ìbílẹ̀ Ningio ó tún sọ̀rọ̀ síwájú ó ní kódà níbi igbó kan eléyìí tó wà ní abúlé Bukuntumbe òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyè ní ìjọba ìbílẹ̀ Ningita ń sọ yìí o wọ́n ní kódà wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ pẹ̀lú tipátipá pẹ̀lú tipátikúùkù òun náà ni wọ́n fi gba atakùkù yìí lọ́wọ́ èèyàn kan tí wọ́n sì gbé atakùkù náà tí wọ́n ń sá lọ tèfètèfè wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wá sọ́ di mímọ̀ wípé àwọn méjèèjì yìí ń kọ́ náà ni wọ́n ti taari wọn o lọ sí ẹ̀ka tí wọ́n ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bauchi láti ṣe ìwádìí wọn kúlẹ̀kúlẹ̀ bóyá wọ́n tún ti hùwà ọ̀daràn míì bóyá wọ́n tún ti jí nǹkan míì táwọn èèyàn ò mọ̀ kí òfin kó sì ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ o wọ́n ní bákan náà ni alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Sani Omolori Aliyu òun náà fìdí ẹ̀ múlẹ̀ tó sì sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ńkọ́ náà ló ti ṣetán o láti rí dájú wípé gbogbo àwọn oníwà ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún náà ni àwọn fi mú wọn àwọn fi kàtà òfin ìwé ìròyìn the punch ló gbé ìròyìn ọ̀hún.
0: ó dé ẹjá ṣe bẹ́ẹ̀ káàkàwà sákì ọ̀nà ìkẹ́sítọ́ level kásùn sọ́wọ́ iwájú torí pé iwájú iwájú eléyìí tí ọ̀pẹ́ ẹ̀bẹ́ ìbìtì ire sí náà lọ̀pẹ́ ìbìtì tí wọ́n mọ eré sí níta àti níta làáfíà o wọ́n ní àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà àwọn eléyìí wọ́n kóro dojú o wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé àwọn ọmọ ọlọ́mọ nìyàn lọ́nìyàn kan léyìí tó jẹ́ pé ilé àwọn ọmọ aláìníyàá aláìní bàbá èyí tí wọ́n pè ní Daru Kitabu Islamic Orphanage eléyìí tó wà ní Zariege ìyẹn nílùú Lọ́kọjà nípínlẹ̀ Kogi àwọn ọmọ ọlọ́mọ tí a lọ rèé jí kó ń bẹ̀ wọ́n ní àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti dóòlà àwọn mẹ́sàn-án tó kù padà kúrò lọ́wọ́ àwọn kàràǹbà ní ẹ̀dá eléyìí ti jí wọ́n gbé o wọ́n ní òótọ́ síbẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé àwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ agbésùnmọ̀mí èyí tí a tún ti kóra wọn jọ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ pé bá a bá gba bí àwọn òdojú orúkọ wọn bí bá a bá gba bẹ̀hùn àwọn òdojú orúkọ wọn bẹ̀hùn wọn ní ìjẹ́jẹ́mọ̀ wípé ìgbésẹ̀ dídojú orúkọ àwọn èèyàn láti àkàtà wọn àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n tún bà á jẹ́ kanlẹ̀ dáńsá kì í yẹn ṣeré bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tó ti àkàtà ẹni tí Ṣadélé ẹni tó tún jẹ́ igbákejì adarí fún bí ìròyìn gbogbo ṣe ń jáde láti àkàtà àwọn ọmọ òṣìṣẹ́ ológun ìyẹn ti brigade 12 Hassan Abdullahi ọmọṣẹ́lálà iná àtẹ̀jáde kan eléyìí tó fi léde pé ẹ wo ní ọjọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2026 kò dìjẹ́ ta lónìí wọ́n ní náà ni àwọn ọmọ ikọ̀ ogun operation tiger port 2 wọ́n ní ṣeré bẹ́ẹ̀ gidi gan ni o wọ́n ní lójú pọ̀nà àti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ kí ọ̀fọ́n kankan ó mọ́ fọ̀nà fìlùnàgbá òun náà ni ẹ ti ń lọ tí ń bọ̀ kó tó di wípé wọ́n ṣe lábàápàdé àwọn ọmọ ọlọ́mọ èyí tó jẹ́ pé wọ́n ti jí wọn gbé yìí wọ́n ní kódà nínú àwọn ọmọ ọ̀hún eléyìí ti ń rí géńdé ọlọ́run márùn-ún ńbẹ lára wọn àwọn ọmọ obìnrin méjì ńbẹ lára wọn àwọn abilékọ méjì eléyìí tó jẹ́ pé ìyàwó ni wọ́n jẹ́ fún ẹni tó ní ilé àwọn ọmọ aláìníyọ̀ ọ̀hún wọn ni wọn ti rí gbogbo wọn gbà báyìí kò dín mẹsànán níye nígbà tí àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ó tẹ̀síwájú inú àgbékalẹ̀ wọn eléyìí tó wáyé láti àkàtà Hassan Abdullahi wọn níṣẹ́ rí ọgbà tán rí wọn báyìí àrígbó ti rí àwọn eléyìí o wọn ti dà wọn láàmú pọ̀ àwọn wá kó gbogbo wọn ó di wọ̀ ní ilé ìwòsàn ti brigade medical center èyí ti ń bẹ nílùú Lọ́kọjà wọn ní ibẹ̀ báyìí wọn ti gba ìtọ́jú ara wọn sì ti ń balẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ ilé ìtẹ́ tún gbé kalẹ̀ níbẹ̀ ni ẹ ti ṣe lálàyé pé ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé afurasí ikọ̀ agbésùnmọ̀mí kan ó làwọn mọ̀ tó rí o ǹjẹ́ bó lẹ ti rí i wọn náà bá pàdé ní òpópónà ọbàjẹ́ náà eléyìí tó lọ rèé jáde sí Lọ́kọjà yẹn ń jọba àbílẹ̀ Lọ́kọjà nípínlẹ̀ Kogi bóun ni tiẹ̀ tún ṣe jẹ́ wọn ní bẹ́ẹ̀ láabi ni o àwọn kan ìjà burúkú burúkú eléyìí tí àwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ agbésùnmọ̀mí tí wọ́n ń lò wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àlàyé òun gan ni ń lọ rèé kó o bá wọn bó làwọn èèyàn ṣe wá rí báyìí nínú ayé
1: tẹ̀síbẹ̀rù ọlọ́run kò sẹ́rí ọkàn mọ́
0: ṣé nítorí owó yìí náà ni àbí kí ni ká ti pè é. Ó dá o ẹ̀yin èèyàn wa, ọwọ́ ti bàbá yìí ó sì di afurasí lákàtà iléeṣẹ́ ológun.
1: Tọ́ ẹ jẹ́ ká tún kan sára fún iléeṣẹ́ ọmọ ogun náà látara ìròyìn eléyìí tí mo fẹ́ kà sí tìgbọ̀ yín o. Wọ́n ní wípé ọ̀pọ̀ nínú àwọn agbésùmọ̀mí ti ikọ̀ ISWAP òun náà ni wọ́n ti fi ikú ṣe ìfàjẹ́. Wọ́n ní lẹ́yìn tí àwọn ọmọ ogun lẹ̀ yìí mú wọn balẹ̀ tán onírúurú àwọn ohun ìjà olóró òun náà ni wọ́n tún rí gbà lọ́wọ́ wọn. Wọ́n ní ẹ jẹ́ ká kan sára sí ikọ̀ ọmọ ogun ti Hardinkai eléyìí tí wọ́n ṣẹ́bùrò àwọn agbésùmọ̀mí yìí o ní ibùdó wọn eléyìí tó wà ní Màgùmírí ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ṣe wí ní àná ó ní wípé ìkọlù tí àwọn dènà rẹ̀ yìí náà ló wáyé lóòrọ̀ kùtùkùtù ọjọ́rùú níbi tí àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n ti ń gbìyànjú láti yabo ibùdó wọn eléyìí tó wà ní Màgùmírí yìí látara wípé ojú ọjọ́ ò da ṣe mọ̀ wípé ojú ọjọ́ bá ń ṣe kùrukùru àwọn tí wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni ìdákúrekú ọmọdé bá wọ́n ní eléyìí làwọn agbésùmọ̀mí yìí fẹ́ lò láti fi wọlé sí wọn lára o. Wọ́n nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí fi léde ní alẹ́ àná àtẹ̀jáde ọ̀hún náà ló sì jẹyọ látọ̀dọ̀ ẹni tí í ṣe olùdarí fún ètò ìròyìn ikọ̀ Hardinkai Lieutenant Colonel Sani Uba ó ní wípé àwọn ọmọ ikọ̀ ogun yìí ó ní wọ́n fakọyọ ó ní wọ́n jà kárakára tẹ̀ bá ń gbọ́ Fort Gallantly ó ní wọ́n jà gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n jà gẹ́gẹ́ bí ọmọ ogun tòótọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n rí dájú wípé àwọn ṣẹ́gun wọ́n kọjú ìjà sí àwọn agbésùmọ̀mí yìí wọ́n fi imú wọn ṣe kíni wọ́n fi kàtà òfin wọ́n fi dánre bẹ́ẹ̀ ni wọ́n ní Yorùbá ó tún fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣùgbọ́n ó ní àwọn méjì nínú àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ láti jẹ́ kí àlàáfíà máa jọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní lásìkò tí wọ́n ń gbéná wojú àwọn agbésùmọ̀mí yìí wọ́n ní àwọn náà ń kọ̀ wọ́n dàgbèrè fáyé o. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ ogun eléyìí táwọn tí wọ́n fara pa wọ́n ti kó àwọn èèyàn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ó ní àwọn agbésùmọ̀mí yìí ń kọ́ náà ni àwọn sì bà wọ́n ni àwọn díyàjẹ́ wọn dáadáa. Ó ní wọ́n gbìyànjú láti rí dájú wípé àwọn wọlé sí àwọn lára àwọn ṣe ọṣẹ́ fún àwọn wọ́n ní ṣùgbọ́n agbára ti tà wọ́n kọ́ ojú tí wọ́n lọ. Ó ní bákan náà ni àwọn tún tọpinpin wọn o nígbà tí wọ́n sá kàbàkàbà tán wọ́n ní àwọn tọpinpin wọn àwọn sì rí àwọn òpó ẹ̀jẹ̀ lásìkò tí wọ́n ń wọ àwọn ìyókù wọn tí wọ́n ti fi ikú ṣèfàjẹ tí wọ́n ń wọ wọn lọ. Wọ́n ní gbogbo eléyìí náà ló jẹ́ káwọn tún lè tọpinpin wọn táwọn sì tún rí àwọn òpó àwọn agbésùmọ̀mí yìí ní ojú ọ̀nà eléyìí tó ń ṣàfihàn rẹ̀ wípé nǹkan ṣe wọ́n àwọn rún wọn dáadáa. Ìwé ìròyìn The Punch òun náà ló gbé Elédùmarè kó wá tu àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ ogun tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà kó bá wa tù wọ́n nínú.
0: Ó dé adúpẹ́ pé okun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ǹtẹ́ lè wà níkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Balao Felele nílùú Ìbàdàn. Àwọn èèyàn tò lójú òpó nítorí tiwa o àwọn ò lè mọ̀kàn sí nítorí pé olólùfẹ́ wa lẹ́jẹ́ Sherifat Funke Asisi adúpẹ́ ọlọ́ba Sandra adúpẹ́ Adéṣọkàn Tajudeen adúpẹ́ ní ọwọ́ yín Ọlárewájú Jẹ̀lílà Tọ́lá Jùmọ̀kẹ́ èèyàn wa látọjọ́ tó ti pẹ́ ni o Adéṣọkàn Tajudeen again and again ni o gbogbo àwọn eléyìí wọn dúró tán nítorí tiwa ni Ọlárewájú Jẹ̀lílà àti ó ń gbé kiní ọ̀hún wọlé ó ń gbé wọlé ó ń gbé wọlé ìṣẹ̀lá gúrètì àjíbọ́lá òun náà ń gborí wọlé ó ń gborí wọlé fíìkì ní ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Balao Felele nílùú Ìbàdàn mọ̀mọ́ títí dínà mọ̀rẹ́ o tèmítèmí Bọ́lálé Abdulrahuf ó kíwa dáadáa Adékúnlé Adébáyọ̀ ó kíwa dáadáa o Olúwaṣẹ́gun Ọdúnsì Ọlọ́ba Sandra àwọn eléyìí wọ́n dúró tán nítorí tiwa ni ẹ wá tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa ẹ túbọ̀ máa like ẹ máa love ẹ máa ṣíà ẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ẹjọ́ máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákẹ́tọ̀ ọ̀dọ́ ti yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàdù òní mú yín lọ́wọ́ o tèmítèmí àdúrà tá à ń gbà ni pé bí òjò ṣe ń fẹsẹ̀ ẹ tẹlẹ̀ yìí ọba tó níwájú ó bá wa lára mu ni o mọ́jọ́ kojú òdì sí wa bá a ti ń gbàdúrà ọ̀hún tàdúrà náà sì ń gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọlọ́rọ̀ sórí o ìyẹn ní ìpínlẹ̀ Niger wọ́n ní àròrò dá òjò kan eléyìí tó mú ọwọ́ ìjì líle dání ó mọ̀ ti ba àwọn ilé eléyìí tó lé ní ẹgbẹ̀rún kan níye ó ti bà á jẹ́ kalẹ̀ báyìí léyìí tó ti sọ àwọn onílé ọ̀hún di aláìnílé lórí ìyẹn ní ìpínlẹ̀ Niger ẹjẹ́ fẹsẹ̀ kan ya lákàtà àwọn àjọ eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Niger wọn ní náà ti jáde kan eléyìí tó bóde yẹn lánàá ti ṣèjọbọ thursday láti àkàtà ẹni tí í ṣe ọgá àgbà wọn abdullahi baba alfa wọn ní ẹmọ ṣe lálàyé o pé ẹ wo agbègbè kẹlẹ tí wọn pè ní mọkwa bídà àti àwọn ibìkan èyí tí ń bẹ ní ìpínlẹ niger òun náà ni ọwọ́ ọ̀jì líle ọ̀hún ńlọ́bà o gẹ́gẹ́ bí ọsì ṣe lálàyé wọn ní ìjẹjẹ́ mọ̀ pé ọgbà tí ọ̀rọ̀ ń dé ti gba àwọn báyìí òun náà làwọn ti ń forí korí àwọn ń fi kùúlùkù pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn àti àwọn tó jẹ́ wípé àwọn ni wọ́n ń ṣe àkóso ìjọba àbílẹ̀ wọn ní ìpínlẹ̀ niger kí wọ́n lè mọ ibi tí nǹkan bàjẹ́ dé àti àwọn ìgbésẹ̀ tó ń tiràn lọ́wọ́ eléyìí tí wọ́n ṣe fún àwọn èèyàn èyí tí kiní ọ̀hún bà nínú àtẹ̀jáde ọ̀hún níbẹ̀ ni ẹ ti ṣe lálàyé o pé àwọn wọ́ọ̀dù kan níjọba àbílẹ̀ bídà léyìí tá a ti rí chinanya nasarafu barki kyari dogoza masaga kínní àti masaga kejì wọn ní ìjẹjẹmọ wípé gbogbo àwọn wọ́ọ̀dù yìí àwọn ilé ti ń bẹ́ńbẹ́ òun lé ibẹ̀ ti ṣí dànù o kódà abala ilé ó ti ya jù lẹ̀ léyìí tó jẹ́ pé àwọn èèyàn tó ń gbé inú ilé ọ̀hún wọn ti di aláìní lé lórí ibi tí kò wá àwọn ọmọ gbé báyìí òun náà ni wọn ń wá káàkiri kò tọ́ síbẹ̀ o wọn ní àwọn wọ́ọ̀dù kan eléyìí tó wà níjọba àbílẹ̀ màrígà léyìí tá a ti lavun kacha gbáko àti màrígà fúnra lára rẹ wọn ní àwọn ilé eléyìí tó lé ní ọgọ́rùn-ún kan níye òun náà ni òrùlé ibẹ̀ ti ṣí dànù léyìí tí òjò ń kọ́ ó ti ba àwọn ilé ọ̀hún jẹ́ kọjá àlà wọn ní agbègbè kan eléyìí tí wọn pè ní durugu àti wọ́ọ̀dù kan eléyìí tí wọn pè ní mbobi wọn ní ìjẹjẹmọ ìpín méjèèjì ìjọba àbílẹ̀ márígá náà lọ́wà léyìí tó jẹ́ pé àwọn ilé tí ń bẹ́ńbẹ́ ó mọ̀ wá ga báyìí o wọ́n làwọn tó ń gbé ní agbègbè ṣe fẹ́ sọ̀rọ̀ ara wọn báyìí torí pé gbáǹkọ̀gbì tó lágbára ó ti ṣẹlẹ̀ sí wọn ni nígbà tí bàbá ara tí ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ léyìí tó sọ ó níṣẹ́ rí àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìgbésẹ̀ kan léyìí tí wọ́n mọ ibi tí nǹkan tó bàjẹ́ tó dé dúró àti àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ fún àwọn èèyàn tí kiní ọ̀hún bà kí wọ́n lè mọ bí ó ṣe ṣe ọ̀rọ̀ ayé wọn ọ̀bà tó ní wá mọ̀bá ni bututu sí o ní ìpínlẹ̀ niger torí pé eléyìí tó tún ṣẹlẹ̀ yìí gbàǹkọ̀gbì ni ẹ jẹ́ lọ sókè náà ká lọ polówó ọjà augustin ló wà ńbẹ polówó ọjà fún wa a nílò owó ní kíkankíkan.
2: Flash FM 105.5.
3: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: e kaabo pada Bangkok iroyin tesiwaju ni ikani omoluabi o Splash 105.5 FM. Eyin ti wa loju opo Facebook Isola Kureta Ajibola.
1: Thank you.
0: Oloba Sandra.
1: Thank you.
0: Oluwa Segun Odunsi.
1: Thank you.
0: Mama Titi Dina.
1: Adupe.
0: Adekunle Adebayo.
1: Eyan wa.
0: Olanle Abdurawo.
1: Eyan wa.
0: Sherifa Tunke Aziz.
1: Ololufe
0: wa. Olariwa Juje Lila.
1: We love you.
0: Thank you. Emo ba wa pin ko mo lo fa. Come on, Lord, you know.
1: Oh my God.
0: Come on, Yoku, no, call him at Jeb. Badre, there you know, Shinje. Don't I just can't lose sick, Mille, Riversu. Money, Ile, sure, Lokba, Ele, to a near con, Rumo, Domaya, Una, ni, money, what's a more corny come. Ele, it's what Bobo call any, Mr. Good News. Ama, could Jeb your look all, Shinje,
1: good news.
0: Money, you look all my raw money. Ama, orúkọ eléyìí inú ìròyìn Bangkok bí láti ká èyí ni tó túmọ̀ sí pé kò ṣe good news yo lórí ẹ̀sùn wípé ó jàbálẹ̀ ọmọ alámúlégbè rẹ̀ ọmọ ọdún 16 ọmọbìnrin ni tí wọ́n jọ ń gbé ní òpópónà Apu ní Rúpòkú ní ìjọba ìbílẹ̀ Obìapọ̀ ní ìpínlẹ̀ Rivers o wọ́n ní ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ mọ̀lẹ́bí ọ̀hún èyí ni mọ̀lẹ́bí tí ọmọ wọn tó lọ rèé fara káṣọ ọkùnrin burúkú yìí chidi obulo òun náà ni wọn lọ sọ fún àwọn akọròyìn ní ìlú port harcourt wípé ìṣẹlẹ ọhún náà ló wáyé ní ọjọ ajé ọjọ kẹrin oṣù karùnún ọdún tá a wà yìí o nígbàtí arákùnrin good news yìí tó ń gbé nínú ilé kan náà pẹlú ọmọdébìnrin yìí o wọn ni òun náà ló sì pe ọmọ náà wípé òun fẹ́ràn níṣẹ́ ṣé wọ́n wà ní kó túmọ̀ jíṣẹ́ fún alámúlégbè ni o wọ́n ní ṣùgbọ́n iṣẹ́ ló lóun fẹ́ràn ọmọ o nǹkan míì ló bẹ̀rẹ̀ sí ní ṣe lára ọmọdébìnrin yìí wọ́n nígbà tó rán ọmọ òun ṣẹ́ tọmọ náà sì padà sí ibi tó ń gbé pé mother good news ìtàn ẹran mi lélẹ́yìí o wọ́n níbẹ̀ náà ló ti fa ọmọ náà wọlé tó sì ṣe ohun kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin yìí òbúlọ náà ló tún sọ̀rọ̀ síwájú o wípé nígbà tí àwọn òbí ọmọ yìí tí wọ́n ti kọ́kọ́ kíyèsí ọmọ náà náà ni wọ́n sì lọ sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní agbègbè Rúmùdòmáyà yìí eléyìí tí wọ́n sì lọ rèé mú arákùnrin ọ̀hún o wọ́n ní kíákíá ni wọ́n gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò ara rẹ̀ wọ́n ní gbogbo àti wọ́n ṣàyẹ̀wò ara rẹ̀ wọ́n fún ní ìtọ́jú eléyìí tó tọ́ eléyìí tó sì tún péye wọ́n ní gbogbo àti wọ́n wá kàn sí ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Blessing Agabe ó sọ̀rọ̀ síwájú ó ní wípé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyè bẹ́ẹ̀ sì ni ọwọ́ ti ba ọ̀gbẹ́ni good news tí ìwádìí tó sì ń lọ lọ́wọ́ lórí àṣemáṣe ọ̀hún ìwé ìròyìn The Punch òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: ó dá ó ṣọwọ́ ìwé ìròyìn punch lọ́sàn-án tòní torí pé gbàǹkọ̀gbì ó mọ̀ tó ṣúyọ ń bẹ̀ o kódà ìwé ìròyìn the nation ló tún gbé gbàǹkọ̀gbì yìí náà tèmítèmí wọn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti mẹ ní ìpínlẹ̀ delta òun náà ni àmọ̀ ti káwọ́ wọn sókè báyìí o léyìí tí wọ́n sì ń ṣe lálàyé pé àwọn ò lọ́wọ́ ń bẹ o àwọn ò mọ kankan nípa rẹ̀ àwọn ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ ìbọn yínyìn mọ́ ọ̀dọ́mọkùnrin kan eléyìí tó wáyé ní ògbílí wọ́n ní kìí ṣe láti ọwọ́ tàwọn bó ti wù wò mọ́ o nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta ìyẹn superintendent of police bright edafe ó ṣe lálàyé pé ẹ wo fọ́nrán kan èyí tó di tọ́rọ́ fọ́kálé tí wọ́n ń jà bí ìjì nítàkùn ayélujára oníṣẹ́ rí fọ́nrán náà àwọn rí i léyìí tó jẹ́ pé àwọn èèyàn kan léyìí tí ó dúró níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń wáyé ní ń pariwo tantan pé ọlọ́pàá ló yìnbọn ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ sì rèé ọlọ́pàá kọ́ òun ló yin ìbọn náà iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ delta ó ṣe àpèjúwe ẹ̀sùn tí wọ́n fi ń kan iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún gẹ́gẹ́ bí irọ́ funfun èyí tó báláwu ó tẹ̀síwájú pé ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe ìwádìí tó gbọngbọ́n lórí ìṣẹ̀lẹ̀ èyí tà ń sọ nípa rẹ̀ o gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí wọ́n ní ìwádìí àkọ́kọ́ eléyìí táwọn ṣe ó ṣàfihàn rẹ̀ pé ẹni tí ẹyin ìbọn mọ́ ọ̀hún èyí tí gbogbo èèyàn ń pè ní àbọ́yì òun náà ló jẹ́ pé àwọn ọgbẹ́ èyí tó ti ara ìṣẹ̀lẹ̀ ìbọn yíyàn ọ̀hún jáde ó ti ti àtàrí àtàrẹ̀ dé ilé ìwòsàn báyìí níbi tó ti ń gba ìtọ́jú iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé ẹ wò ó ẹni tí ẹyin ìbọn mọ́ àbọ́yì wọn nírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí sí rí o léyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ló ṣokùnfà rẹ̀ wọn ni ó wá ṣeé ṣe o kó tún jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ni wọ́n tún dìde àti yin onítọ̀hún níbọn ní nǹkan bí ọdún mẹ́rin sẹ́yìn tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ko to di bi pe eleyi o tun wa waye nigba ti won tesiwaju won ni jeje mo pe ore aboyi eleyi ti won jo rin lo lojo na iyen ni ojo kefa osu kanu odun ta wa ni eye won ni awon agbebon won tun ti ki onito mole leyi ti won ti ji gbe lo leyi to nsafihan pe isele jinigbe o tun foju bade lara isele na ile ise olopo ile ti nbe ni ipile delta o na ni amo ti se lalaye bayi o pe isele ibo yin ile to wa ni ogidi iyen ni oja kele to pe ni ogbe ogonogo ile to wa ni ilu asaba o la won lowo nbe bo ti wu wo mo
0: to je kemi na gbera parking lo se ipile nasarawa o ile ise olopo ipile nasarawa na lo ni ko si iduro ko si ijoko lowo lowo bayi o tori wipe awon ti bere igbese ati iwadi lati fi dola awon akeko mefa kan ni eka ti won tin ko nipa imo ero eleyi to je ti ile eko giga facility ipinle nasarawa o won ni sugbon o ti ilegbe won to wa nibi ti ki se nu ogba ile eko won gangan eleyi ti won ni pe awon agbebon na ni won lo reji awon akeko ohun won ni awon akeko ohun na ni won si ji ni ale ojoru nigbati awon agbebon ohun ti won yabo ilegbe won ile to wa ni anguaninzo ni gudi eleyi to je pe ese kuku agbegbe ohun ohun na ni legbe awon akeko yi wa gege bi agbenuso fun le ise olopa ipinle nasarawa rama nansel na lo soro yi ninu atejade to fi lede to si fi ni awon akoroyin lowo ni ilu lafia ti sololu ipinle nasarawa ni ojobo gege bo se wi oni ni nkan bi ago mesan ale ni ojo kefa osu karun odun ta wa yi na ni le ise olopa ohun lori ipe apajawiri na gba eleyi to tin so wipe sadede ni awon agbebon kan yabo ibugbe awon akeko yi ti won si ji awon akeko kan lo oni ni bayi o awon akeko mefa ni awon ti se idamo re wipe won wa ti gbogbo won si ja akeko ni eka ti won tin ko nipa imo ero ni ile eko giga facility ti nasarawa to wa ni kefi ati eyan kan to je pe alejo lohun to wa ki awon akeko ni ibi ti won gbe ohun won lohun na nko won ji ohun na papo pelu awon akeko na ni o won ni latara ikolu yi o na si nti sa lakoso fun le ise olopa ipinle nasarawa shetim ajawuro muhammed na ni o se abewo sibe lati ti lo wo bi gbogbo nkan se ri nbe o eleyi to si mu da awon akeko ile eko facility ohun atawon alabojuto won to fi mo awon olugbe lagbegbe na to mu da won loju o wi pe gbogbo ipa awon ni awon sa lati ri daju wi pe awon dola awon akeko na bákan náà ni alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún náà ló sì ti pa á láṣẹ fún ẹni tíjọ́ ọ̀gá ọlọ́pàá ní agbègbè náà ní akwanga wípé kò rí dájú wípé òun kó àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá kí wọ́n sì rí pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe o títí wọn ò fi dóòlà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kọ́nà elédùmarè kó bá wa ṣe wọ́n ní rírì o ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
1: ó dé atóbádì bẹ́ẹ̀ wá já tó wo ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ eléyìí tó ń gbógun ti lílo tó ń ti gbígbé egbògi olóró èyí tá a mọ̀ sí àjọ ti ndlea eléyìí tí wọ́n ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ìbáṣepọ̀ iléeṣẹ́ eléyìí tó ń gbógun ti egbògi olóró nílẹ̀ amẹ́ríkà eléyìí tá a mọ̀ sí drug enforcement administration dea ẹ̀ka wọn eléyìí ti ń bẹ nílùú èkó ni o wọn ní kódà àwọn orílẹ̀-èdè kan eléyìí tó jẹ́ pé àjọ ṣiṣẹ́ pọ̀ tá a bá ń sọ nípa ètò ààbò bíi orílẹ̀-èdè switzerland france greece wọn ní ìjẹ́jẹ́ mọ̀ nípa àwọn orílẹ̀-èdè tá a pẹ̀kẹ́ lù yìí ìṣọwọ́ṣiṣẹ́ wọn pẹ̀lú àwọn àjọ ti ndlea lórílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni a mọ̀ ti fọ́ àwọn ìgídìgan kú kan léyìí tó jẹ́ pé àwọn eléyìí egbògi olóró ni wọ́n ń fàyà wọ́ wọ́n ń fẹ̀yìn gbé lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri ilẹ̀ europe kódà wọ́n tún gbé egbògi olóró ọ̀hún káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìgbésẹ̀ alágbára eléyìí tó ti àkàtà àwọn tá a pẹ̀kẹ́ lù ń jáde òun náà ló jẹ́ kí wọ́n náwó gan ìgídì gan kú eléyìí tó jẹ́ pé ó ti di olówó bùṣọ̀bùṣọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa gbígbé egbògi olóró hamadi simon ní orúkọ rẹ̀ o wọ́n ní ọmọ ìyẹn nílẹ̀ switzerland ni nígbàtí ẹni ti ṣàdarí fún ìròyìn gbogbo èyí tó ní ṣe pẹ̀lú àjọ ti ndla ẹ̀ka àwọn eléyìí tó wà nílùú àbújá olúùlú iléeṣẹ́ wọn nù ìyẹn fẹmi babafẹmi tí ó mọ gbé ìròyìn ọ̀hún jáde lánàá ó ṣe lálàyé pé ẹ wò ó kí wọn tó rí amadi simon mú ọmọ tó bí oṣù bí mélòó kan o onígbà tó ń sọ̀rọ̀ oníṣẹ́rí àjọ ti NDLA àti àwọn àjọ tó ń gbógi ti lílo tó ń ti gbégbó ògì olóró ìyẹn nílẹ̀ amẹ́ríkà tó fi mọ́ àwọn tí ẹ jẹ́ ọ̀gá lọ́gà ńbẹ̀ léyìí tí a ti rí ọ̀gágun fẹ̀yìntì ìyẹn mohammed buba marwa àti àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun tá a bá ń sọ̀rọ̀ nípa gbígbé egbògi olóró tó ń ti gbígbógun tì í ìyẹn ní àwọn orílẹ̀-èdè tá a pẹ̀ kẹ́lù wọ́n náà jọ ṣiṣẹ́ pọ̀ ní o ìbáṣepọ̀ náà dánmọ́rán débi pé oh my god àwọn kàràǹbà ní ẹ̀dá èyí tí ń gbé egbògi olóró yìí wọ́n ní ṣíkún ṣíkún ṣíkún òun náà ni wọ́n náwó mú gbogbo wọn oníṣẹ́ rí mímú tí wọ́n mú amadi simon yìí ó mọ̀ fọ orílẹ̀-èdè wa mọ́ kúrò nínú àwọn ìwà àbàjẹ́ gbígbé egbògi olóró nítorí pé ojú tí àwọn orílẹ̀-èdè àgbáyé fi ń wò wá tá a bá ń sọ̀rọ̀ nípa egbògi olóró ẹ wò ó kù díẹ̀ káàtó òun náà ni gbólóhùn tó bòde lẹ́nu wọn ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o aṣọyè orílẹ̀-èdè wa nàìjíríà ó ti padà sọ́rùn wa léyìí tí ó sì fàyà rárá bó ti wù wò mọ́ nítorí pé àwọn tí wọ́n mú látara egbògi olóró yìí oh my god ó fi hàn pé àwọn eléyìí gangan ni kàràǹbà ní ẹ̀dá àwọn èpò nínú àlìkámọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ni ìwé ìròyìn punch gbé the nation gbé ó wá di gbáńkọ́ gbì fún tọ̀sán-tọ̀
0: yín ẹ jẹ́ kẹ́mi náà mú eléyìí tó fẹ́ dàbí ọmọ kẹ́hìndé ìròyìn wọn ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó ń jókòó ní ìpínlẹ̀ èkó náà ló ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọkùnrin kan ìyá rẹ̀ john bull wọn ní ẹ̀wọ̀n ọdún márùn-ún òun náà ni yóò lọ rèé ṣe o lórí pó jẹ̀bi ẹ̀sùn gbígbé oògùn eléyìí tí wọ́n ti fi òfin dè tó jẹ́ oògùn afúnilágbára tá a mọ̀ sí tramadol wọn ní róòmù ló ń gbé lọ lórílẹ̀‐èdè italy wọn ní ọwọ́ ba john bull pẹ̀lú oògùn yìí tí ó tó lé tí kìlógíráàmù rẹ̀ lé ní ẹyọ kan tó fẹ́ tó kìlógíráàmù ẹyọ kan àbò ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún yìí lásìkò tí wọ́n ń yẹ àwọn èrò tí wọ́n ń lọ tí wọ́n rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ òfurufú ti ilẹ̀ turkey tá a mọ̀ sí turkish airline léyìí tí ó gbéra láti ìpínlẹ̀ èkó lọ sí róòmù ṣùgbọ́n tí ó gba istanbul ní orílẹ̀-èdè turkey kọjá ọ̀hún wọ́n ní lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò yìí

0: Retirement shouldn't be uncertain. With Bathian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Smash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àsàmbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
7: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
8: S-E-L-A-R-I-E. Celery.
7: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
9: T-U-R-M-E-R-I-C.
7: Yes, so
9: turmeric.
7: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
10: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
11: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
12: Gbàgbé ìrù mú ẹ.
13: Gbàgbé ìrù mú ẹ.
11: Gbẹ̀ngà Adébóyè Jíngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
14: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé Adé, èmi náà rí o Ọláolúwa Sakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jíngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
11: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
14: Ìrònú kí múni gbádùn ó múni ìgbẹ́ni.
11: Láolú gbẹ̀mídébẹ̀.

0: sneeze, your doctor.
1: Ṣade kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
0: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: For the first time ever, the world's most successful cooking television format launches in Nigeria. The heat is real. This isn't just a competition, it's the first ever MasterChef Nigeria. One nation, one kitchen, one winner.
4: Watch MasterChef Nigeria, Sundays at 7 p.m. on Africa Magic Showcase and Family. Proudly brought to you by

0: ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Kò sí ayò tó dàbí ọdún ilé yá.
4: Iyẹbí,
3: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn.
4: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
3: Bẹ́ẹ̀ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
4: Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní.
3: Iléyà Cashport 2026.
4: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
5: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: always be uncertain. With Bathian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Ẹyin àgbẹ̀ aroko bọ́dúndé oríire dé. Èyí ẹ̀ wá ẹ̀ṣọ́kú tó ti wà lápò ṣòkòtò nílé ìtajà Solocard Farmers Friend. Bẹ́ẹ̀ ni o, gbogbo èròjà tí mú kó wọn gbó jí pépé tí ṣàgbẹ̀dọba bẹ́ ṣe ń fẹ́ ló ṣe wà ńlẹ̀ lọ́dọ̀ Solocard. Oríṣiríṣi agrochemicals tó fi mọ́ horo irúgbìn lọ́nà kan òjọ̀kan, ìyẹn seeds bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́, àtàwọn irinṣẹ́ àgbẹ̀, farm implements pẹ̀lú fertilizers tí ó mú káwọn ohun ọ̀gbìn yóò falẹ̀ ya, àwọn oògùn apako àtẹ̀yìn tó ń pa kòrìkòrì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ chemical tí ó mú kí èrè oko yóò lálàáfíà. Àbẹ́ẹ̀ gbọ́ ìròyìn tó àmójúbà, ẹ máa bọ̀ wá sí Solocard Farmers Friend nílé ìtajà wọn rẹ̀gẹ̀jì tó kalẹ̀ sókè bọ́là ládojúkọ Mobolaji Hospitals tó fi mọ́lu ilé ìtajà wọn tẹ mọ̀ bí ẹni mowó tó wà ní former UBA building number 105 Amunigun Street Ogunpa Ibadan. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 081-6828-2289 tàbí 070-3959-2995. Website www.solocardagrobiz.com. Solocard Agrobusiness. Ọ̀rẹ́ àgbẹ̀.
2: Here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
7: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
6: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
8: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
6: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
8: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
6: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
8: Rárá àti rárá.
6: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
8: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
9: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development and the care they need with the new Nankid 4. With HMOs to support your child's development, probiotics to help your child's digestion and development, and high-quality proteins to support age-appropriate growth. And all of these work together to support your child's development and growth today and tomorrow. Nankid 4. Nourish your child's potential.
1: Graduates across Nigeria are landing that dream job with a degree from the University of Leicester. You live and study in one of the UK's most multicultural cities, and we'll do all we can to support your journey. This includes offering huge guaranteed international scholarships for undergraduates and postgraduates too. That's right. At Leicester, we want to see you take your future further. And don't just take our word for it. Times Higher Education ranked us in the UK top 25 in 2026. Apply now at le.ac.uk.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
2: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.
4: Irinkerindo ìjọba ìbílẹ̀.
5: So, ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba ìbílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì Splash 105.5 FM. Mo rí Popsi Alia lórí TikTok àti Alájọ Láyínká bí wọ́n ṣe ń da Ziggy Ìbolẹ̀ àti gbogbo ẹ̀yin yòókù náà tẹ wà ń bẹ ojú òní tìyìn. Thank you so much. Lórí Facebook náà mo rí kọ́mẹ́ǹtì lọ́tún lọ́sì, mo ń bọ̀ wá ka kọ́mẹ́ǹtì yín o. Ẹ jẹ́ kí n gbé Dr. Oyèkúnlé Oyèwọ̀ wọlé kí n tó padà wá sọ́dọ̀ Prince Alesin Lọ́yẹ. Dr. Oyèkúnlé Oyèwọ̀, ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
6: Ẹ ṣe olótùú.
5: Sálàáfẹ́ Alẹ́wà.
6: Adúpẹ́.
5: Ẹ fà sọ́dọ̀ yín, ẹ fà kíní sọ́dọ̀ yín. O ti dàbà, o ti múyẹ̀ sí. Nínú àwọn ìròyìn tó bóde tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ lẹ́nu ìgbà tá a parí ètò ìjẹjọ àti òní, ìròyìn kan bẹ tó sọ wípé alága ìjọba ìbílẹ̀ Lágelú ó pín àbúradà fáwọn ọlọ́jà. Wọ́n ní Lágelú chairman Honorable Kamaludeen honor small business owners, distribute 1000 premium free stand umbrellas. Alága council pon umbrella, ìròyìn wa gbé. Lórí ìyún mo fẹ́ kẹ́ sọ̀rọ̀. Lórí eléyìí náà mo fẹ́ kẹ́ kó méjèèjì papọ̀ ni o, wípé ní ìjọba ìbílẹ̀ Ọ̀nààrà wọ́n ní ọ̀nà local government, wọ́n ní ọ̀nà local government appoint over 100 special assistants to deepen grassroots governance. Nígbà tí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ kù sáátá, ṣé grassroots governance náà fẹ́ deepen bẹ́hùn àbẹ̀rán rí ìkútù àwọn tí ọ̀bọ̀n ṣiṣẹ́ ìdìbò? Ẹ sọ̀rọ̀ lórí méjèèjì.
6: Ẹ ṣe olótùú. Nǹkan yẹn kan tó yẹ ká kọ́kọ́ sọ tó dẹ̀ kí gbogbo yẹn mọ̀ òní pé n tí ìjọba fi wà òní tí nǹkan tí agbára individuals ò lè ká. Gbogbo theorist tó sọ̀rọ̀ pa state, social contract theory of state ló fẹ́ wá valid jù. Léètò ni pé káwọn èèyàn submit natural rights wọn fún ìlú so that nǹkan tó wọn bá lè dá ṣe kí ìlú yẹn lè bá wọn ṣe. In my own view, ta bá ń sọ̀rọ̀ pé kíjọba ṣe nǹkan, bóyá ọ̀nà tó lọ síbì kan láti ibìkan síbì kan tí agbára individual ó kà, ibẹ̀ ló yẹ ká ti máa rí ìjọba. Ẹni tó ń ta ọjà fún rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè ra umbrella. Ní tó ń ṣe wọn ò ń ṣe umbrella. Ibi tó yẹ ká ti máa bá ìjọba, environmental sanitation, àwọn collective good, public good, ibẹ̀ ló yẹ ká ti máa bá ìjọba. Tó bá ti ń dipẹ́ nìkan ń pin rice, ẹnìkan ń pin umbrella. I'm not even limiting it to umbrella. Gbogbo olóṣèlú wọ́n ti commoditize issue governance láti ìgbà tí ọ̀rọ̀ stomach infrastructure ti bẹ̀rẹ̀. Tó jẹ́ pé bóyá bíi quarter bag rice wọ́n ti ń pin fáwọn èèyàn. Ẹni tó bá jẹ́ good samaritan mi gan tí ò dipò òṣèlú mú can easily do that. So mi máa expect wípé n tá à ń pè ní grassroots governance, èèyàn make mockery of it ni. ta ba tin so wi pe an
5: nigba te yan fi ijoba ese kuku se leya
6: be ni
5: e ba n so ni ede bile to le yawon yen wa dada
6: so ta ba tin so wi pe umbrella loku ti an pin koda en to be taja nbo mi gan umbrella yen gan ton ba lo wo laarin osu mefa elomi aso pe
5: o ti fa ya danu
6: she getting to mo
5: so o ti gbe lo
6: so ibi to e ka ti ma ba bi awon macroeconomic policies awon kan kabiti kabiti a mo pe local government ko si ni rem pe ko bring about such a policy but I want to come out to je pe collective interest of the people of the grassroots ti joba bile to under sile fun o ja to soro pe an pin umbrella so that is one two eni to yanyan 100 ordinarily governments lo man gba yan seju across the world you know your badun to ba je pe ibi ton gba won si boya productive sector ni she get me ti o se iko boya won kan attach won mo boya political gain or advantage and ibare ton wuyan lori to ba ye pe o da ku mo ngbo ku boya December won a se election won December si sin oju bi 6-7 months lo mo abi there about so nigba te yan den in 2 years
5: 3 years gangan ni sakoso joba bile so won ti lo bi odun meji seyin ati osu bi marun won appoint won gba na
6: but ko si gba te yan daso te yan ri ile fi won na but all the same to ba je pe bi ton gba won si
5: bi ba ti eyan se gan ki le fa fi se 100 se
6: to ba ko bi to le boost
5: e ja fojusunukun wo
6: sama se yan
5: ese won de la ga council lai se senator go
6: yes ese lori kini won yan ese yen fun
5: ese won ni for to deepen grassroots development
6: shari ese lori cassava production
5: o ya lenu
6: she get me shari ese lori wipe boya ladugo wa yi o boya planting
5: won mo pin portfolio gan portfolio mo melo won fe
6: pin
5: la for what
6: you understand so
5: ta ba distinctive
6: ta ba ti yo awon kan ikuro nbe she get me o ti da wipe boya appointment osuru lasan ni ti a ba ti le connect se ton ba fun on document ta ri pe okay essay on this essay on that awon okay boya ti won mo nipa awon this aspect of governance o no fe ka won essay ma ba won handle so ta ba ri document awon mo okay o n ton fi yan si bi ton but 100 at a time o ri ba kan
5: ese mo dupe erin eri pe nu oro doctor Yekunle Oyewo lekan won so pe making mockery of grassroots governance kenyan ma fi jobe ese kuku se leya ẹsì di pé lórí ètò ìjọba àbílẹ̀ bókùbákú lágboolé àmọ́ kẹ́gùn sẹ́nìkan jẹ nìkan lọ ọ̀rọ̀ dàgbà sókè ṣe òkú jẹwá lógún pọ̀ ìdí rèé tá a fi ń pariwo movement for local government autonomy tí autonomy bá wà fún ìjọba àbílẹ̀ tó bá ipá wàhálà àlú ẹ bá gbé alága council bẹ́ẹ̀ tó wá lọ yan 100 ẹsẹ̀ ní ètò òdìbò kú bí oṣù mẹ́fà àbí oṣù méje wàhálà àlú látùbó de kú ẹsikísà kí lẹ̀ ń wò láti yọ ọjọ́ yìí tẹ́ ti wà lọ́fíìsì ó wá dìṣẹ́ wa lẹ̀ fẹ́ wá ṣe ìpalẹ̀ mẹ́tò òdìbò mi àbí ó ti yé wa ṣùgbọ́n ní ìsìn aráàlú gbò ní lè ó di ìjọba àbílẹ̀ àkántébù tó wọ́n kálukú mọ́ bó ṣe ṣẹlẹ̀ instead tó fi yẹ kán mọ́ gbáràlú sókè kán mọ́ sẹlibrẹ́tì àwọn bàbá sọ pé wọ́n ń gbé sókè pé ọ̀gá mi tún á lè wọ́n máa gbé sórí status lẹ́ẹ̀mẹwàá ẹlòmíì ò fi wọ́n ṣe dp lórí whatsapp ẹ máa wò pé sẹ́ni yìí ní gbákejì ọlọ́run ni nígbò ṣe pé gbogbo bí wọ́n ṣe débẹ̀ àwọn bàbá sọ pé ló fà wọ́n bẹ́ẹ̀ kìí ṣe pé ìfẹ́ aráàlú ló gbé wọn débẹ̀ ẹ̀yin aráàlú movement for local government autonomy tá à ń pè é fún àníṣe bàbá awolowo sọ pé fúnra wa lágbára wa àbẹ́ẹ̀kọ́ pé fúnra aráàlú ni ó gbára wọn lẹ̀ ibi tá a sì ti bẹ̀rẹ̀ òun náà níbi ìjọba àbílẹ̀ ẹsẹ̀ kùkú movement for local government autonomy bẹ́ẹ̀ náà bá fẹ́ darapọ̀ kájọ máa pariwo pé àníṣe ìjọba àbílẹ̀ gbọ́dọ̀ lómìnira a ti ń sọ tipẹ́ o yóò sì ní òmìnira àwọn bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè tẹ́yìn náà bá fẹ́ join wa ẹ gba nọ́mbà ìkẹ́ mẹ́sẹ̀jì mi lórí whatsapp 08079437601 08079437601 ikọ̀ ti ń pariwo ti ń polongo fún òmìnira àjọba àbílẹ̀ àti ìdúró dédé rẹ̀ nígbà bá wá gbòmìnira tán àwọn àmọ́ sọ̀rọ̀ ń pa kí ló tún kàn ẹ wọ́ ṣàwùtù ẹ ṣáàjà kó gbòmìnira náà ọ̀kọ̀ọ̀kan ń là á yọ ṣẹ̀lẹ́kù ẹ̀yìn mo padà wá sọ́dọ̀ ọmọọba Ayọ̀dèjì Abbas Alẹ́sìnlọ́yẹ 100 days in office as federal commissioner tí ẹ̀ ń sojú ìpínlẹ̀ Ọ̀yọ́ kí làwọn nǹkan tọ́lọ́run ti ràn yín lọ́wọ́ láti ṣe láàrin ọgọ́rùn-ún ọjọ́
7: ẹgini mo dúpẹ́ kò ń ṣe pé a ṣe press conference abáwọn èèyàn sọ̀rọ̀ lórí 100 days kò ṣe pé torí pé nǹkan kan wà tó ti lè gbógi tá a ti lè gbéṣe láàrin 100 days bọ̀ à ń báwọn èèyàn sọ̀rọ̀ ó dá lórí pé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àpamọ́ oníròyìn àbáwọn sọ̀rọ̀ tá a fẹ́ ṣe ni ìlànà tá a fẹ́ tọ̀ léléyìí tọ́gbà tó wá pé 100 days a tún sọ̀rọ̀ to have feedback ní tó lóyìnbó ń pè ní feedback mechanism ṣé ìlànà tá a gbélẹ̀ tá a ń tọ̀ ṣe
5: to se dede ara yin
7: o si n lo
5: da si lo so si wa oke
7: ati
5: alesi soke
7: ati iye ati iye ge so on la se se ju be lo awon ta wa ti gbe se lele ikini the fifth commission commission ile karun ile to wa ni federal character leni ati so pe n to n je job practitioning pe won te an ta ise an se ile ti o je pe o logbode kan nigba yen mo le so daju daju pe chairman to wa nbe nsin honorable Wilayat Ayomidiran
5: okay
7: o je enti ati gbogbo commissioners lo ni zero tolerance to lo yin bo pe zero tolerance
5: to job racket yarin
7: pe gba se job
5: racket ka ma tase ka ma gba won eyo lori opa fe ma wase
7: en to ba ti e se o le ba inu rere Olorun pade so kini ti mo n try lati so ni pe yato si yen ati se commission yen ni digital platform lori website ta se nsin ayelujara eyi to je pe ti awon eyan te ba fe mo nipa federal character commission te ba ti lo sibe e mo awon wo lo n gba yan sise e ri orisirisi
5: e ba nso website so that awon ara apule o te nwa se enikan ti 30 minutes pe ah ohun wa se o si ngbo ti mo ko federal character la gbe wa o le mo pe abi federal job kan si ile ni e ba nso website won lo
7: FCC federal character
5: commission FCC federal character commission
7: FCC
5: okay
7: olomi federal character .gov.ng
5: okay www.fcc.gov.ng okay
7: so ori platform yi boya awon isokun kan ton ma nse to ton ba ti click lo ani bo won gba ise won se to ye pe fake lo poju awon le ise ti federal government ni to ba ngba yan si ise to n gba eyan sise lọwọlọwọ bayi ori platform ile ti ri ti gbogbo won lati regulate nsin gbogbo won lo ye pe n to ye ki won o se won gbodo se tori ajo federal character to wa fun naa ni pe bi igba ta ba n so oriki ọlọfa mọjọ ni ọmọ buure
5: laarin
7: ikan o gbodo ju kan so ko se pe boya so n ta wọn rẹ to wa n ro o tun kọja ọrọ iṣẹ ito o je second mandate ti federal character commission sin o ni pe infrastructure ati social amenities awon boya ona ni boya nkan gbaye gbadun ni boya hospital
5: ti o fi lo dede
7: ti o fi lo kaakiri oni je
5: ko gba sise nikan e mo wa se kin se ko Niger Bridge nkan kan
7: melo lo ti wa ni
5: coastal road
7: so gbogbo e o lati lọ́yà ògìyà ló pọ̀ sí kò sí níbi ìrọ́
5: kò ní sí ìkọ́ tó jọ bẹ́ẹ̀ mọ́ o gbọ́dọ̀ sí dédé
7: yàtọ̀ sí yẹn lórí ọ̀rọ̀ ti iṣẹ́ òní àti ní àwọn náà ní platform ta dalẹ̀ ẹni tó bá ti pé ẹni tó jẹ́ tajọ́ ṣiṣẹ́ tó bá pè tó bá lóun tó jọmọ Oyo State mo fi sórí
5: platform yẹn tó ń wáṣẹ́
7: bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí rí pé mò ń tẹ fóònù bẹ́ẹ̀ ni wọ́n ti sọ iṣẹ́ kan Oyoju báyìí fún Oyo State o kíní ni
5: so àwọn tí wọ́n bá ń wáṣẹ́ tó jọmọ Oyo State tó máa pe diplomacy tàbí ta ni wọ́n mọ̀ pé ẹ̀ṣọ́ nọ́mbà
7: tó bá ti pè tó bá ti áàdì wọn sórí
5: platform
7: yẹn
5: so áàdì tèmi náà bẹ́ẹ̀ tí n bá ti rí sẹ́yìn lọ́mọ pa àwọn èèyàn wa pé wọ́n ti iṣẹ́ kan ti yọjú o
7: wàláì bó ṣe rí nìyẹn
5: bó ṣe ń sọ̀rọ̀
7: sí diplomacy ní
5: nọ́mbà ẹ bá ń pè nọ́mbà diplomacy
7: ó ní nọ́mbà ó máa áàdì ẹ síbẹ̀ so ohun tí mo fẹ́ fàyọ ni
5: pé ẹ̀ẹ́dì káwọn aráàlú náà máa pe diplomacy fúnra wọn nọmba diplomacy táwọn yóò fi máa pè
7: o mọ nọmba ẹ wà lọwọ èmi náà máa fún ẹ wọn pè wọn da
5: wọn kẹsàn án ẹdín dókè náà ní kí n gbé pẹlú ọjà
7: wọn sọ síbẹ̀
5: ẹyin tẹ wà ní orí facebook ẹ máa drop comment ìlà splash 105.5 ibadan mo fọlọ́run sọ dẹ́sì ọwọ́ rẹ àmúlẹ̀lẹ́ dá pẹlú ọjà ẹ lẹ́bẹ̀ ẹ kú kalẹ̀.
8: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
9: S-E-L-A-R-I-E. Celery.
8: Bros, you want to know salary? Okay, spell turmeric.
10: C-U-R-N-E-R-I-C.
8: Yes, so
10: turmeric.
8: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.

0: ready to win? Make you enjoy your food with one ice cold Coca-Cola. And you fit win your share from 600 million naira. Now 2 millionaires we go dey make every day. Plus over 50 million naira for weekly prizes. Just buy any Coke, Fanta, Sprite or Schweppes. We get glass or plastic bottle. Scan the QR code for the cover of the glass bottle or for the label of the plastic one. Then check the code where they under the cover for your chance to become millionaire and win better prizes. Buy, scan, find, win. These are C's apply.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi òdùkọ àti iyọ̀.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: 840.
1: Iṣẹ́ yeah, kọ̀ọ̀kan ló máa ń ní peculiarity àwọn iṣẹ́ kan bẹ tí wọ́n sọ pé wọ́n fi 8 bracket sí àwọn míì wà tí wọ́n sọ pé báyìí báyìí so ó depend lórí condition tó bá wà lórí iṣẹ́ tán bá tẹ bá fẹ́ apply fún ni ó sọ.
0: Ẹ ṣeun
1: àmì àmì àmì. Ẹ ṣeun mo dúpẹ́. Ewo nu. Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mọ̀ ni àwọn láwọn ti fẹ́ sí àyẹ̀pá Adébáyọ̀ Tìmílẹ́yìn ẹ̀yìn náà mẹ́sẹ̀jì mi lẹ́yìn ètò number 2 ẹ̀yìn náà mẹ́sẹ̀jì mi báwọn ta mo tún wò yí o harmony plus náà da comment bolẹ̀ wọ́n ni welcome back ọ̀gá àdì top ọlọ́run lọ̀gá àdì tó mélòó lára mi harmony plus ẹ̀yìn náà mẹ́sẹ̀jì ó di mẹ́ta báwọn Báyọ̀ Adé Àlàbí wọ́n ni if possible they should make a law of not going more than twice in the House of Assembly. Okay, ọ̀rọ̀ òfin tá à ń sọ lẹ́ẹ̀kan pé bóyá kán sọ dòfin pé kéèyàn mọ́ lè kọjá ẹ̀ẹ̀mejì nílé asòfin ẹgbẹ́ ojú ò lè fi wọ ọmọ báyọ̀ déjà bá ṣàlẹ́sìn lọ́yẹ̀.
2: kéèyàn
1: mọ́ lè ṣe jẹ ẹ̀ẹ̀mejì lọ gẹ́gẹ́ bí asòfin bó ṣe wà fáwọn executive.
2: Ẹ mo rí pé n tó tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan àti tí doctor sọ nǹkan tí mo rí ń bẹ̀ ni pé ìgbà míì wà téèyàn bá perform bá ṣe dáadáa under free and fair election kò sí nǹkan tó bá dé pé kéèyàn tún lọ tó mú ọ jẹ́ ránkì náà nìyẹn tó bá jẹ́ ránkì member wà á lè gba nǹkan wà á ní àǹfààní láti dín principal post mú ní national assembly kò sí tó bá yẹ pọ́n fi ààyè lẹ̀ fún tó ń kálukú gbọ́ result ẹ̀ bó tẹ̀ ò bá ṣe dáadáa kó yẹ páráàlú ní sọ pé ò ṣe dáadáa tó bá ṣe dáadáa wà á ní kò sí tó burú bẹ̀.
1: Ọ̀dà ẹ sì mo dúpẹ́ tó ẹ̀yin tí mo mú yìí pẹ́ sí àyẹ̀ ẹ mẹ́sẹ̀jì mi lórí whatsapp nọ́mbà whatsapp mi ni 08079437601 ìní nọ́mbà tẹ́ fi mẹ́sẹ̀jì mi lórí whatsapp Adétọ́lá Oyindàmọ́lá mo rí ẹ̀yin náà Mr. Tolú Olówó láti Minnesota God bless you so much Abiodun Adéwọlé lórúkọ mi Mr. W nígbàtí Prince Ayọ̀dèjì ń bọ̀ wọn ẹnìkan wá o Adégòkè Oladipo Diplomacy Media Aid Comrade Engineer Adele Abiodun Honorable Yakubu Olajide Mr. Lasun Siyanbola Honorable Aina RF àti Honorable Femi Sodiq Comrade Afis Bello gbogbo yín pàtàkì ẹ ṣe àdúpẹ́ ojú òní tìyìn ìpàdé ìwádìí lọ́la lórí ètò gbangba làṣà àtàlágo mọ́kànlá ṣàgo kan ọ̀sán títí ìgbà náà wọ́n sọ pé lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after God na you wọ́n dáhùn wọn kò bọ́ ọlọ́run ni wọ́n sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀.
3: Flash FM 105.5.
4: Quick charge 240.
3: Hot news, cool vibes, sports, and more on the Integ-

0: ìdáwọ́lé wa máa ní fowó ṣe. Gbogbo ìgbìyànjú wa ò ní já sófo, bẹ́ẹ̀ ni ò ní já sásán, ọmọ anífowó ṣe, a máa rí fowó ṣe. Gbogbo tá a sì máa rí fowó ṣe ọ̀hún. Bí ìdùnnú, bí ayọ̀, bí ijó, bí ẹ̀rín, bí ẹ̀yẹ ni.
1: Ọmọ anífowó ṣe, wọ́n tún máa gbọ́dọ̀ jọ wọ́n kúrò.
0: A ní pawó ẹkún,
1: a
0: ò ní pawó òṣè,
1: a
0: ò ní pawó ìbànújẹ́.

0: Balogun Oladipo Teslim. Any area extravaganza ni jo.
1: People get the plenty, plenty things. Don't you worry, that's for mine.
0: Emma gbagbe pe dan lori social as well, lori eto.
1: Thank you God for all you need. Every day where you want, all of them shall come to pass.
0: Okay, lara edun ori social. Ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn nípa ṣíṣe alágbo. Ẹgbẹ́ pè ní Still News. Fún ẹni tó ti gbọ́. Ẹgbẹ́ tó wá sọ pé ìròyìn tuntun. Is it a good news? Or a bad news? Good news is. Ẹ ti mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣíṣe alágbo tó ti wáyé ẹni ọlá. Ìyapa ẹnu, ìyapa èrò, ìyapa ọ̀rọ̀, ìyapa ìdúró lórí tí kálukú fẹ́ sọ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ mọ̀ pé ó ti pẹ́ táwọn èèyàn ti máa ń sọ pé kálukú ẹja kí wọ́n lo life wọn. Now it's beginning to tell on people. We are all beginning to feel the side effect of ara ilé ẹni tó ń jẹ kòkòrò tí a kì í sọ fún tó jẹ́ pé hunhunrere ò ní jẹ́ ká gbádùn. No one is coming to claim a holier than thou here. But the fact is that a bá rí nǹkan tó bá kù díẹ̀ káàtó tá a bá sọ ọ́ táwa náà bá hùwà tó kù díẹ̀ káàtó ṣé wọn ò ní sọ tiwa náà. Àbí tá a bá ṣàárẹ̀ èèyàn tó ṣe nǹkan tó dáa a ní láti wí tó bá dẹ̀ tún kù díẹ̀ káàtó náà dandan ní ká sọ. Màá fẹ́ fi èyí rọ gbogbo àwa tí a wà lórí ayélujára. Ó ṣe pàtàkì fún wa láti máa ṣe àgbékalẹ̀ ń tà ń pè ní ìròrí. Àbí kí n sọ pé ìṣàmúlò ìròrí ká tó gbé ohunkóhun ṣe yálà ọ̀rọ̀ ni àbí ìṣe. Àbí kẹ̀ ká ṣọ́ra fún àwọn nǹkan tó lè ṣe sábàbí àti ṣìwàhù. Nígbà mi ò lè jẹ́ ní téèyàn fà. Nígbà mi ò lè jẹ́ ní téèyàn mu. Nígbà mi ò lè jẹ́ ní téèyàn lá. Nígbà mi ìdẹ̀rẹ̀ ò lè jẹ́ ní téèyàn bí ẹgbẹ́ èèyàn ń bá àyàn sọ téèyàn wá dàárò wò kó tó sọ tiẹ̀.

0: má jẹ́ kí wọ́n tí ẹ sí kọ̀ǹga. Dúpàpọ̀ ọdún ni. Ṣé o mọ̀ pé kọ̀ǹga kì í dàbí odò kò ráàyè ṣàn? Jàǹbọ̀n tó bá a sí. Ewu tó wà ńbẹ̀ nìyẹn o. O ò ní ríbi lúwẹ̀ sí o. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí sisi alágbo ẹni ọlá sisi alágbo ẹ̀. Lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ pè wá ṣàkíyèsí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ilé iṣẹ́ tẹ́ ẹ lórúkọ. Àbí tẹ́yin náà ṣe ń wá orúkọ tó jẹ́ pé ẹ fẹ́ ti ara àwọn tí wọ́n ní orúkọ ẹ fẹ́ fi ní orúkọ sí i. Gẹ́gẹ́ bí o ilé iṣẹ́ rédíò táwa jẹ́. Kò tọ́ kò tọ̀nà kò sì pé wa láti sọ àbí láti gbà yín nímọ̀ràn lọ́nà tí ó fi gbà ṣìyín lọ́nà àbí ṣe aráàlú lọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà ní ìgboro tí wọ́n ní ẹ̀bùn ọpọlọ. Wọ́n ní ọgbọ́n àtinúdá. A lè pè wọ́n ní aṣètagbọ́n ọnúdá. Àwọn content creators aṣètagbọ́n ọnúdá. Àwọn òǹtagbọ́n ọnúdá olùtagbọ́n ọnúdá. Tó jẹ́ wípé àwọn nǹkan tí wọ́n ń ṣe ó lọ ní ìbámu pẹ̀lú làákàyè. Wọn ò sì tí ì yẹ̀ nípa àwọn ìṣe àti ìwà hàn nígboro. Ẹ jẹ́ ká máa bẹjú apá àwọn ọ̀dọ́ apáàrú àwọn èèyàn wọ̀nyí. Ẹ jẹ́ ká máa ṣe kóríyá fún wọn. Irú wọn ló tọ́, irú wọn ló yẹ, irú wọn ló fẹ́ sunwọ̀n jù tó yẹ ká máa pè ṣàkíyèsí tó yẹ ká máa pè mọ́ra ẹni. Ọ̀gẹ̀dẹ̀ ti ń bàjẹ́ àló ń pọ́n. Láyé ijọ́ òun. Bí obìnrin bá ń bẹ tí ó jẹ́ pé kó tó wọlé ọkọ ó ti kúrò ní ipò ìbálé. Gbogbo alamọ̀ pé nǹkan tìjú ńlá gbáà ló jẹ́ ńgbà náà. Kódà afaramọ́ afaradà. Gbogbo ẹ ti dojú méjì báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin la ò bá ń lé mọ́. Gbogbo èyí náà ló wá ń padà yíra padà. A tún yíra padà títí à ń bèrè fún òmìnira. A tún gba òmìnira títí a tún ń ṣe òmìnira náà lò. N tó bá wo kálukú ní í ṣe lórí ayélujára wọn láyé ẹ̀ ni wọ́n ní tó ń gbóúnjẹ sórí tábìlì fún ni. Ọlọ́run má jẹ́ lómi ọjẹ́ poison. Èyàn ó máa jó ń hòhò wọn á sọ pé ẹ filẹ̀ ṣe bá ara rẹ̀ ní. Ara rẹ̀ ni kí ló dé tí ò dá òhò ara rẹ̀ jónú lé kí ló dé tí gbogbo ayé ń rí ṣe bára rẹ̀ ni. Ara rẹ̀ náà ni ara ẹ̀ ni. Ara rẹ̀ náà rèé táyé fi dà bó ṣe dà yìí o. Ara rẹ̀ náà rèé o tá à ń rí tírísọ́ọ̀mù lórí ayélujára o. Ní tẹ́ ẹ wá pera ní ilé iṣẹ́ tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tẹ́ ẹ gbé ẹ̀kọ́ lórí. Tẹ́ ẹ gbé ẹ̀kọ́ lé orí. Ẹ náà la tún wá ń bá ń dí àwọn tí ń fi rú àwọn nǹkan èèyàn báwọn yìí ṣe àǹbáṣádọ̀. Ṣé ẹ mọ tẹ́ ń ṣe? Ẹ mọ iṣẹ́ tẹ̀ ń fi rán fún àwọn ọ̀dọ́ àti ìran tó ń bọ̀ ṣá. Wípé ìwọ náà lè ṣe wọ́n ránwọ̀nrán kátikàti rẹ yóò padà pé ọjọ́ kan yóò sọ ọ́ dolo kìkì ni. Ọmọ ń lo oògùn olóró orí ẹ̀ dàrú. Ẹ̀yin ìjọba tún fà á mọ́ra ẹ̀ fi ṣàǹbáṣádọ̀. Ǹjẹ́ ẹni torí ẹ̀ pé tó ń hùwà tó tọ́ ǹjẹ́ òun náà ní fẹ́ dorí rú báyìí. Mo ń gbéná ojú olóró yín ni o. Àtijọba àtàládàáni. Bí gan la ń celebrate. Ta la ń celebrate, irú èèyàn wo la ń celebrate gan. Kí la ń celebrate gangan náà? Ọ̀bàyẹ́jẹ́ ìbàyẹ́jẹ́ la wá ń celebrate corruption la ń celebrate. Ẹ mọ̀ ṣá. N tọ́pọ̀lọpọ̀ nígbàdúrà kọ́mọ tiẹ̀ ó jẹ́ kóun fúnra rẹ̀ ó dà. Ọ̀túbọ̀ tán ọbú tó ò ní fẹ́ jẹ́ kí ìgbésí ayé rẹ kó rí. Òun ni ìwọ náà ti ń bá wọn pọ́n léwé báyìí tó tún ń bá wọn ṣagbátẹrù. Ẹ̀sùn ó padà kí bàbá yín fẹ́ lọ sójú ọjà mo fẹ́ lọ rèé polówó. Àrí extravaganza náà ni ẹlẹ́m̀bẹ̀ ọ̀hún. Ẹ kú kalẹ̀ béyí bẹ́ẹ̀.
1: Flash FM 105.5.
2: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà? ki o wa je pelu opo efo oya je ki o ponje re gbe peli loni je on to da

0: tó ti dára ju tàtẹ̀yìn wá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, Abiofe ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Tí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bíẹ̀bí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashpot 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàdélú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
5: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
6: Power Oil.
7: Splash FM 105.5 Radio Sese Bere.
8: Ẹ lọ jẹ́ kò rí yín pé.

Don Jazzy celebrate 14 years of Maven Records. O tu wa nso di mimo pe egbo. Awon kan kan bo lojo waju tan ko bo. On a keti level e ti riran wo. I Rasta ti South African singer Tyler. Wọ́n ti dárí gbòdìyàn sílẹ̀ láàrin àwọn èèyàn lórí ayélujára. Rihanna ló post yo. Òun ló ignite comparison láàrin Ayo Rasta o àti Tyler o. Ẹ má fọ ọmọ ọwọ́ mọ́ o. Wọ́n jura wọn lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá dé o. Ìkọ́dùnjù kan lọ ẹ gbàgbé. Naija ló máa ń dùn náà ló dùn tó fiẹ́lẹ̀.

0: náà producer òun náà ní tún kọrin áà àwa tó kọ àgbọ́nkọ́ àmọ́ná owó.
1: bàbá mo mọ̀ pé wá.
0: ṣé ẹ ti gbọ́ nípa Rolex D.
1: bàbá mo mọ̀ pé.
0: ògo tó ń sọ nígboro ayé ń sìn nìyẹn ọmọ pàṣẹ Rolex D. Rolex D ń bọ̀ wá sórí ètò àrí extravaganza lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò àrí àjọ máa ṣe ni. àdúrà mi ti gbà lélẹ̀ látọwọ́ Rolex D.

Okay. Ẹ̀kọ́ sojú mumu yẹn ni àṣálẹ̀ ti. Torí pé bàbá sọ nípa ti cash for 25,000 naira yẹn ni tó bọ́ sí lọ́wọ́. Ẹ̀kọ́ ti sojú mumu ẹ̀kọ́ ti o ti yọjú báyìí. Bruno Fernandez, òun náà gba player of the year. Ìyẹn bàbá sọ nípa agbábọ́ọ̀lù eléyìí tó dáa.

0: ìgbé ayé rẹ lẹkùnrẹrẹ sí.
1: Èrè aládùn àti fọ̀rọ̀ wérò la fi ṣàgbé àti fọ̀rọ̀ wérò la fi ṣàgbé kalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí lẹ́yìn tí yóò ràn lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ètò ìwòsàn lórí Splash FM
2: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
3: Splash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.